0: ó ti sún mi o mo lè hàjẹ wẹẹtì lẹni báyìí kí gbogbo ọrùn mi kún kẹẹkẹ mi yọ kó ṣe jẹun jẹun
1: lóbi mọmọ
0: ó tún lè dọlá kí n tún lùzí wẹẹtì kọrùn kọrùn mi gùn bí ọrùn tòlótòló gbogbo ọrùn mi á wá jù olúwa ẹ kàn flunked weight mi èèyàn mo lè wọra mímú gíláàsì lẹni báyìí kí n fáyìn.
2: This skit was performed by Goroso Ekiti.
3: 32 FM 94.9.
4: Ó yá máa sẹ̀ tí ojúmọ́ bá ti mọ́ nìrì máa ń sẹ̀ ojúmọ́ ò ní mọ́ kiri ò máa sẹ̀

ti yọ láti ìlàrè. Máa gbọ́ kíkí ẹyẹ tara àwọn yá gángá. Sì kíyèsí òkè rere nì. Níbi tí àwọn ọmọ aráyé ti ń fẹ̀rín lòba tiwọn. Kò sóhun méjì tí wọ́n ń gbọ́. Bí kò ṣe. Ìkànnì ìfẹ̀yìn ẹ̀. 32 FM 94.9. Èmi rè kí onígbòdó ló sọ bẹ́ẹ̀.

0: bàbá mi ẹ kalẹ sá mo tún sílẹ rí o ọmọ ọjọ yín lórí afẹfẹ òun ló ń sọrọ mo ti jẹrìí kan níbi oṣù méjì mẹta sẹyìn ẹ bá mi gbé ẹrí mi mo jẹrìí wípé mo ti ń wọ ọmọ láti bí ọdún méje mo ti bí kan tẹlẹ a lè bímọ ni ó wá jẹ wípé gbogbo ìgbà tí ìyàwó mi bá ti lóyún a máa sin oyún yẹn títí tó yẹn máa fi jábọ ni àti náwó náwó àti nọra nọra nọra gbogbo ẹ̀jẹ̀ á dànù omi á dànù gbogbo á dànù mo ṣáà na réètì gbogbo ẹ̀ ṣe lọ tí mo dé ìjọ ọlọ́run òjijì ní 2023 tó jẹ́ wípé ń ṣe mo kàn máa ń gbọ́ lórí rédíò ń gbà náà lọ́hùn tí mo kàn máa fi ṣe normal money prayer ṣùgbọ́n ní last year 2025 mo bẹ̀rẹ̀ pẹ̀lú arúgbó ọjọ́ dé February 1 arúgbó ọjọ́ dé ni mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní wá sí Jesus City ọjọ́ ìmọ̀ owó kọfẹsẹ̀ tẹ Jesus City láti ìgbà yẹn lọ́lọ́run ti gbàdúrà mi o ìyàwó mi padà fi inú ṣóyún ó dẹ̀ fẹ̀yìn bọ́mọ pọ̀ oyún yẹn will be the first tó jẹ́ wípé ìyàwó mi máa ní in fact tabakan lọ fantinanta ọmọ ni ọmọ wà òkè wọn kàn máa fún lógún fẹ́rẹ́fẹ́ wípé kó lò kó ṣe gba kó ṣàwo tí ṣoṣù yẹn fi pé tó fi pọ́ṣù mẹ́sàn-án tàdẹ̀ bí ọmọ náà tí kò sí wàhálà nígbà tí mo tún fẹ́ ṣe ní mí ìrànlọ́wọ́ kàn ń jáde ni ó yà gba ilé torí mi tẹ fẹ́ ṣe ní mí rárá torí pé cs lọ ṣe fún mo ti ṣe náwó yẹn ṣùgbọ́n láàrin ọ̀sẹ̀ kan yẹn mo kàn ń gba transfer lọ́dọ̀ àwọn èèyàn ni ọlọ́run òjijì mo dúpẹ́ o ẹ̀rí mi tí mo sọ wípé mo sọ níbi oṣù mẹ́ta sẹ́yìn tí ẹ bá mi gbé nìyẹn ẹlẹ́ẹ̀kejì tí mo ti torí ẹ fẹ́ ṣí ẹ testimony lálẹ́ yìí òun ni wípé ní bí oṣù díẹ̀ sẹ́yìn tí àwọn mi fẹ́ bímọ yẹn mo ti ra mọ́tò rí tó jẹ́ pé mo ti tà so mi ìdẹ̀rọ fi ra mọ́tò mọ́ ṣùgbọ́n mo tún ń béèrè fún ọlọ́run pé kí ọlọ́run fún mi lọ́kọ̀ kó fún mi ní mọ́tò mo wá làbúrò kan tó fẹ́ fún mi tó máa ń fún mi ní nǹkan àbúrò mi gangan ọmọ ìyá mi ọmọ bàbá mi ni o ṣùgbọ́n ó tún ta mọ́tò mo wá lọ sórí gbá ẹ̀ èmi náà ni mo bá ń tèkì ẹ̀ wọ́n náà tún tì í síbẹ̀ because òun ò fi bẹ́ẹ̀ dúró síbẹ̀ so tó bá nídìí nǹkan kò pè mí pé bàdá mi ẹ bá mi lọ sọ́fíìsì ẹ bá mi ṣe gbá ẹ bá mi ṣàwò so mo wá rí mọ́tò yẹn dẹ́hùn mi mo wá pè mo sọ fún pé mọ́tò báyìí mo máa fẹ́ gbé mọ́tò yìí fún mi tó sọ pé irọ́ mi lè gbé mọ́tò yẹn fún yín ẹ̀yin tó yẹ pé ọlọ́run yẹn ṣe ń gbàdúrà yín bọ̀ níṣẹ́ mọ̀ gbogbo nǹkan ti lọlẹ̀ tẹ́lẹ̀ ṣé tó fẹ́ kú gbèsè sọ́run ara yín ni tó ṣe mo ní kó fún mi mọ́tò yẹn kí dẹ̀ máa sanwó ẹ̀ fún bó yẹn bá ṣe ń yọ onírọ̀ kí má gbèsè sọ́run ara yín o báyìí ẹ ṣe ra máa ṣe bẹ̀ṣẹ̀ ra ń ṣe yẹn mo mọ̀ pé ẹ̀ kí n kọjá yẹ̀ yín lóòótọ́ o ṣùgbọ́n ṣe mọ̀ pé báyìí ni mọ́tò yẹn igbá kan àwo kan mo dẹ̀ ń gbójú sọ́dọ̀ ọlọ́run olùwà ṣe mọ́tò fún mi olùwà ṣe mọ́tò fún mi olùwà ṣe ilé fún mi bí ó ṣe ran mi iṣẹ́ kan níjọ monday nìyẹn monday ọ̀sẹ̀ ta wà nú ẹ̀yẹ o ló bá ran mi iṣẹ́ kan mo dẹ̀ ni mo ti gbọ́ màsárì bá lọ jíṣẹ́ yẹn ní ìdájí láàárọ̀ láàárọ̀ kùtù monday ọ̀nà ni mo ti ń gbọ́ prayer yín lórí rédíò tí mo ṣáà ń ṣe prayer tí mo ń ṣe oríṣiríṣi bí mo dẹ̀ ṣe bọ́ta náà mo ṣe voice note sí i pé mo ti bọ́ta báyìí o ṣáà ń gbọ́ ẹsẹ̀ mi mo ti sáré lọ sọ́nà ibi tó rán mi o bàlódé máa pè mí padà bíi 2 hours after that ó kàn ní ẹ̀gbọ́n iṣẹ́ o pé iṣẹ́ tí mo ran yẹn tá ibà mi lọ jẹ ó wá ní òun wá ran ẹ̀gbọ́n òun iṣẹ́ ẹ̀gbọ́n òun wá ń fẹsẹ̀ ẹ̀yìn lọ nídàájí ká nígbà tẹ ní mọ́tò ni ẹ̀ ní problem ó ní ẹ wo mọ́tò tẹ sọ yẹn ẹ lọ gbé mi ì béèrè owó lọ́wọ́ yín o mo fún yẹn ni ẹ lọ gba nọ́mbà sí kẹṣẹ́ gbogbo nǹkan tó yẹ kẹṣẹ́ ló jẹ bàbá mi níṣẹ́ ló dàbí fíì mo dúpẹ́ mo yíra àtijọ́ yẹn mo ti fẹ́ give testimony iṣẹ́ ni mo wò pé mo ń wá bí tí mo ti give testimony tí mo ti ṣe audio yìí tí kò máa loud enough tó dẹ̀ ní sí pé nǹkan kan ń disturb mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run òjijì o because látìgbà tí mo ti join ìpè yìí gbogbo nǹkan tí mo ń béèrè fún lọ́lọ́run kò ń fún mi lẹ́yọ̀kọ̀ọ̀kan mo dúpẹ́ ọ bàbá mi ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ ní fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ ìpè tí àjọ wọnú ẹ yìí ó mọ má tẹ̀síwájú ni o ẹ ṣe gan bàbá mi.
1: Nice! Ẹ wo testimony bó ṣe ń ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ gbogbo ẹ̀yìn tá à ẹ wo orí broda yẹn ní ìsìn ọdún méje ló fi ń wojú olúwa fún ọmọ Olorun wa fun lomo nikan o tun fun ni ka anu Olorun niye ko si ti anu o le dewu gbogbo eyan omo Olorun patapata en to ba le rubo anu 2000 lo ni ojo aje o le rubo anu 1000 lo ni ojo aje atomodi atagba pe baba sanu mi je baje loni baba sanu mi je yawo mi o loyun and gbogbo irubo yi o na la fi se radio program o lu fe mo fe ki gbogbo eyan omo Olorun o se to ro se yi awon ta sanu na ni o ro wo account number church lele 19 66 36 38 73 19 66 9 1 9 6 6 3 6 3 8 7 3 Comfort Life Mission International Access Bank bi yan ba si wole elele 2017 42 90 47 2017 42 90 47 First Bank in here Comfort Life Mission International ni o tun gbe jade iye nikan ko ki tun gbadura fun awon Olorun ti won bi loni enikan ni woli ese bibeli wo la fe ka Psalm 43 ibe la de bayi titi wo 48 iwe Psalm 43 titi wo 48 eyin omo Olorun ti won bi loni da e wa kunle anu mo fe toro fun yin eyin te mark wedding anniversary yin e kunle mo gbe owo mi mejeji soke ti won ba wo eni ti o ra anu gba laye ka ka omo won o ti gba anu laarin ojo meje to ku mo fe ki Olorun ko fi anu de owo in Jesus name you are blessed oh happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo eyan omo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080 88 71 65 66 080 88 71 65 66 e send the message ire atanu ko bayin you are blessed it is well with you
2: are you ready
3: rakumi diru kale egure tura se atari ajana kuta yo won mode le dayaka oro ba di ti ka gbo safefe ka ma tanra ni baba ju baba lo
4: to FM 94.9.

0: ye kilode
1: awadi yen awadi yen
0: iwoni o ya fasoke eh eh o ya de dada lemon
1: fasoke
0: eh ti do be ah
1: ilakunrin ati lobi eku ojumo o amo to de laaro atoni asi wa ti de to ntorun oga wa ti wolu onigba aso oka oju ona ni wa alawo mola mola awon ni wala wa alawo omo dudu e wi fada ke ma fo oro gimo ani ke ke sawo be ke ma fo be gi ajawo tori ba meji ko lo ro to ni o baba fe ndode
2: Calm down.
1: I like people she manage front page won.
0: Kenny.
1: Yeah.
0: Me Kenny.
1: Kenny. Mo le camera fe to
0: fe. Short to danu de so ile
1: na. Mo le camera fe front page to back page.
0: E Krista, ninu gbogbo to ko nu geography. Nkan yo kan to ran ti ni danu danu de so.
1: Danu de so ko. I can remember so many things.
0: Eh eh. E wetu ni.
1: Mo ran ti awon rocks.
0: Eh.
1: Mo le ran ti e ta ma fi trade se na. But most importantly, mo ran ti agent of denudation.
0: Denudation.
1: They are the natural forces. Moving mediums responsible for wearing a well, lowering and refreshing of our surface.
0: Okay.
1: As an agent of denudation.
0: What of denudation?
1: Ijeburu. Ijeburu of the Ganuzi.
0: Hey. Hey. 32 FM 94.9 no le ngbo iroyin baba vendor lo tu wole ton yin wa laaro to ni e na we ku ti mo pe okan sosu efon bayi na ni sodan okan sosirin ni segbo meji osu bayi ki si ile te ba wa boju woke te wo orun e ni ri bi meji eye kan na bayi na le ri tin saf gbogbo agbaye ati wa da gbogbo pe pada sodo olorun ba laaro ro ba tin be loke toke ogba tutu fi da aye to se be to fi sapoti ti se a le bi o
1: Tato bi.
0: Asa mo dupe na ni. Labe bo ti wu kori, a mo dupe na ni.
1: A ni dupe ti pa run.
0: Ah.
1: Ebe bo ti wu kori un to so ra die o
0: keun.
1: Ah, ni dupe ti pa run.
0: Eh, ibo le ibo ta ba de ni nsin. A ga labe bo ti wu kori na ni.
1: Mo bo ni mo dupe, ka sa mo dupe.
0: Ka sa mo dupe.
1: Ah, e durumare ma ja dupe ti pa
0: run. Ah, mi o.
1: Tori Olorun ah to bi o, ala dupe na ni mi o dure toro. Inu ore re ni mo fe ma mu ope temi Olorun ti o.
0: To, kabiyesi. Ope lodo re laaro toni Olusola omo mo lo ko mi agbenso ninu ti eye retire 44 minus 4 laaro toni titun sojo aje e tun se be se kini e 40 iwe royin tun be waju awon iwe royin laaro yi
1: honest is the king
0: Krista
1: alekun
0: e kilo de te wa ko kini si gbogbo waju iwe royin bayi
1: aso yori ni
0: another
1: we campaign fun eto dibo to nbo lodun tin bo ni
0: Congratulations.
1: Odi odikale do se ta mu olorun jani ti ase o ti ni be be ni ori
0: gba
1: ase orun Jesu oluwa wa
0: amen
1: awa ni won pe ni eda abi mbola lamid afala moroke karo
0: good morning ah iwe iroyin be waju mi
1: o ni gbo aro wa lapadupe olorun samumora lagbara olorun ati mi ateyin o
0: ami agbadua ami o abala mereki
1: adekum
0: ja musese
1: no problem
0: okay jẹ Nigerian Tribune bẹ waju mi o.
1: Mo lo refe si iwe royin the punch.
0: Daily Trust na nbe lapa
1: mi. Me fi Guardian keji laaro ta wa yi.
0: It's okay. Ajo mo wonu ara jade sinu ara na ni.
1: Onye wo.
0: To lewu ni. Iwe royin ni mo wo.
1: Asoyan loro o.
0: Atoran yara.
1: Le pe le pe saju o.
0: Teni gba gugo jawo. Dagbera tan. Ti e mo gbe lati ni iwe royin Daily Trust.
1: Kini e ko bi aja
0: yi. Nkan pa ti won ko ni iwe royin o. Àmọ́ tẹ bá wo gbogbo àwọn front page yin àwọn wájú ìwé ìròyìn láàárọ̀ tòní tẹ bá ti gbà mú tẹ bá wo wájú congratulations iná ló pọ̀ nbẹ
1: ẹ ṣeun yín ló ni yín o ẹ ṣeun ayọ̀ fẹ́ yín o
0: ẹ kú ìdìde wa ẹ ti o ti yín ló de o.
1: Àṣẹ lóògùn lóńdó bá wọn. Àṣẹ lóògùn lóńdó bá wọn. Abúlé kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀wọ̀ ni wọ́n láwọn ọmọ rẹ kíran wọ́n tún fẹ́ lọ jiyàn gbé mbẹ́ àṣẹ sí yẹn lẹ́dẹ̀ wọn ni a bá sùn yẹn tán gbá lóòka ni a má sùn yẹn
0: krista
1: wọ́n má sùn gidi mani kò sí ìrànjẹ́ mọ́ lè fi hàn bí wàá yọ.
0: Jẹ tó bá ṣe tá a bá ṣe tán lórí ètò ní ìsìn mọ tẹ̀lé mi lọ.
1: Ìyá wa alábàárù tó ṣoògùn kọjá òyà ni ọrùn ọwọ́ kì í ṣe rúmi ní mọ́ Ẹgbẹ́ gbọ́dọ̀ lérò ìyàwó Afrika. Àgbọ̀dọ̀ máa kọ́ ti. Sori ìyàwó.
0: Lipstick mo ń la.
1: Àdúgbò sori ìyàwó. Ẹkùn kan wọ̀ ẹ̀.
0: Bóyá gbọ́, Krista.
1: Nà.
0: Aṣọ ìbúra ìkíní ní pọ́kẹ́ẹ̀tì.
1: Ó dìpẹ́ lórí ìtàn pápá agbára ni wọ́n fi jẹ aṣọ ìbúra. Irú ìtẹ́mi fi búra ṣàgbádá ni.
0: Jẹ́ àkàrò yìí. Ìwé ìròyìn rèé lápá bí oje. Bí ìró ìròyìn ti gbé káàkiri gbogbo ìwé ìròyìn lórílẹ̀-èdè Nàìjíríà láàárọ̀ tòní. Iṣẹ́ ni wọ́n fi ránṣẹ́ ọta náà ni wọ́n fi ránṣẹ́ sí. Wọ́n kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kú wọn kú oríire náà ni o.
1: Ẹ pọ́gun yé.
0: Oyè. Bàbá ti jáwé olúborí níbi ètò ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Eléyìí tó wáyé ní òpin ọ̀sẹ̀ tá a lò kọjá yìí náà ni o. Wọ́n ní bàbá wọn ní bíi ìbò tó lé ní mílíọ̀nù mẹ́wàá. Tẹ́ ẹ wá rí bírọ́dà tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn. Eléyìí tó ní wípé ààrẹ Tinubu àwa náà lè kojú yín náà. Ẹja lọ bẹ̀ ẹja lọ fojú sunùkùn wò. Wọ́n ní bàbá ní bíi ìbò tó jẹ́ bí ó lé ní 16,000.
1: Àkànbí wẹ̀rọ lẹ́yìn rẹ̀ o.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì celery
1: S-E-L-A-R-R-I-E salary
0: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di salary ọyà lọ́pìn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
4: Mami, tẹ ba ri bi mo se fo ile igbonse yen. Ewo, o mo gidi gan ni.
5: O le mo loju looto.
6: Sugbon lilo Hypo toilet cleaner tubo mo pa awon kokoro ifojuri to wa nibe.
7: Be ni o.

0: lójú òpópónà ṣàgbùgbù ipá rẹ lẹnu iṣẹ kódà ṣàgbùgbù ipá rẹ láàrin àwọn tiẹ bó ṣe ilé ijó ṣàgbùgbù ipá rẹ lábẹ bó ti lè wù kórí ibi tó bá lè là ń bá kíkanjú o ṣẹṣẹ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ ìwọ gangan la fi rán gbé ìgbé ayé tó nítumọ live it 100 mtn.
1: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
2: Power Oil, hey, Power Oil.
3: Tupo na rayo pelu ase kagba to mile julo ninu awon eja gbọbọdu ni le yoro komeji adaru iseju to ba mo be ati fi eye gaga ibo ni wa fe wa ni bi asikagba idije fe eye UEFA Champions League logbo jo osu ka rodun ta wa yi
4: Kevin De Bruyne
3: fẹsẹ wọn sọ ohun nínú ilé máa mú ẹbí ọrẹ àti ojúlùmọ bọ ní watershed event center lójú ọ̀nà loyola college old ifero nìbàdàn fún àṣekágbá tí rúre wọ́pọ̀ gbangbangbangba ni àwọn móhùnmáwòrán wa mọ́kàn kúrò níbi fínrínfín tí èrò òyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látẹ̀yìn wá ẹ wájà lọ́dún kọ́mẹ́jì lédè yorùbá pọ́nbélé ẹ̀jẹ̀ kájọ gbádùn bọ́ọ̀lù yí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi nǹkan kò ní fòyín nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímìn jẹ́ tún já ọ sí kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan o àkàkà tí àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ògbà bọ́ọ̀lù tó jọjú àwọn ohun èlò ńlẹ́ tó ń lọ́nà kódà ẹ̀bùn owó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn alágbàtẹrù ní iléeṣẹ́ rẹ́gẹ́ london dry gin ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbẹ̀ẹ́ jẹ́ oṣù kẹta bẹ̀rẹ̀ láti agogo mẹ́ta ọ̀sán nígbàgede water.

ọjọ́ karùndínlọ́gbọ̀n yóò bá tún máa pè lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn ọdún 2026. Díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀ díẹ̀ oṣù karùn ún ti ń kẹ́rù sọ́kọ̀ o ọdún ti kọ̀tún la báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ọ̀la ná gàràfà ọjọ́ àlárúbá àwọn èzè lọ́dún. Ọlágbá àìrówó ẹran ọdún àìrówó atọ ọdún ìrẹsì ọdún ètí ìyọ owó aṣọ ọdún ò tí ìyọ àmọ́ torí ìgbàgbọ́ tá a ní ó ṣeéṣe kọ́tan gírì. Wọ́n retí ẹran bàbá jókòtó lágbàjá. Wọ́n retí ẹran ìyálé gbọ́n. Àwọn ẹran tí ń lè mọ́ ràánú lọ́dọọdún. Ẹran mẹ́ta. Ká tó wá pẹran lọ́dọ̀ ó ta sinẹ́. Gbogbo ẹran ni ó ti ń retí. Àwọn ìdòwú ó sásọdún ọlọ́jọ́ sunday ọdún làwọn mú bóyá ayẹ̀ ní ajá mú sunday tó tẹ̀lé sunday ọdún. Èmi tí mo mọ̀ pa a máa níṣẹ́ a máa wà níjẹ̀bù ó ń pẹ́ ṣúgà ajá ètí ìsọdé ètí iṣẹ́ yẹn fún wọn mo ti gé wọn àníká ti ẹ̀rọ owó rẹran méjì. Àwọn gífìtì wọ́n kó ẹran sí rẹ́lùwé ní dùgbẹ̀ wọ́n kó ẹran sí bẹ̀bìbà ó kúkú wù mí rà owó ìná nìkan ẹ̀kú ojúmọ́ o.

ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ló máa ń gbìyànjú àti fẹ́ wọnú ibẹ̀ èrò akúnbẹ̀ gan lẹ́nu ọ̀nà láti sílẹ̀kùn ọlà ilẹ̀kùn yẹn orí fóró kọ̀pọ̀ rárá èèyàn tí máa ń wọbi ọ̀pọ̀ ẹni tí ó tún wọbẹ̀ yóò jà fitafita wọlé ni àmọ́ bó o bá fẹ́ bọ́ta nínú yàrá ọ̀rọ̀ ó máa ń rọrùn nǹkan ẹyọ kan ló sì máa ń lè yàn bọ́ta nínú yàrá ọ̀rọ̀ nǹkan ẹyọ kan àwọn nǹkan míì sarajọpọ̀ mọ́ o àmọ́ nǹkan tó lè yàn jáde nínú yàrá ọ̀rọ̀ jù láyé ẹyọ kan ni bẹ́ẹ̀yàn bá ṣe nǹkan yẹn no. Ali ń jáde bọ̀ nù yàrá ọ̀rọ̀ nu àti wọlé fún àmá ti jáde jagbua jagbua láyé wà jagbua jagbua àkàsọ́là ó kún fún ẹ̀gún wọ́n tún kèso mọ́ là wọ́n wá finá sí lára èèyàn mọ́ ṣọ́ọ̀kì bẹ́ẹ̀yàn bá ti ń gùn àtiwọnú ẹ̀ máa ń fún gan àtiwọnú yàrá ọ̀rọ̀ máa ń fún ó nira gan ọ̀pọ̀lọpọ̀ ni ó wà lẹ́nu ọ̀nà ẹni tó fẹ́ wọ̀ yóò jà fitafita fitafita fitafita ni ó jà kó tó dìpọ̀ wọlé ẹ wàá mọ ohun tó fọ́ ni yàrá tó fún láti wọ̀ yẹn àti jáde bẹ̀ ilẹ̀kùn rẹ̀ wá rí gba yahu àti jáde ọkàn jáde freely ni ọ jáde ń bẹ̀ nù jẹ́ nǹkan ẹyọ kan nǹkan ẹyọ kan ni ali gbogbo àwọn nǹkan yòókù ṣe manage àmọ́ tí nǹkan ẹyọ kan yẹn bá fi lè bọ́ sá èèyàn ń jáde nù ń yàrá ọ̀rọ̀ 08 0 97 09 49 09 62 949 070 55 949 ó fún láti wọlé

0: sẹ̀ gan. Ẹ kú ojúmọ́ o. Yes, sir.
1: A kú sí mi àná o.
0: Ẹ ṣeun gan bàá mi.
1: A kú ọjọ́ tó tán ọ̀sẹ̀ tó tán.
0: Yes, sir. A
1: ti kú ìmọ̀ra ní yàrá.
0: Ìmọ̀ra ní sà. Ẹran ni ò tí ì sí.
1: Ọlọ́run ló ṣe.
0: Àmì, àmì.
1: Àdáwà
0: ni ó lọ. Yóò ṣe.
1: Ọlọ́run tó tó dá wa sí láti èsì títí di àkókò
0: yìí.
1: Ó mọ̀ tí ó ṣe bàṣírí.
0: Kó bò ó, kó bá a bò ó.
1: Ọlọ́run tó bu àṣírí ẹ̀mí.
0: Sọ̀rọ̀
1: láàárọ̀ yìí. Ṣé ìṣàgbàrà wa. Tàtà méjì.
0: Yes, sir.
1: Yóò ṣe. Ìdáná Ọlọ́run Yesu. Ẹ̀rọ àánú.
0: Àmì ẹ̀ ṣeun gan, sir.
1: Ẹ kú ètò.
0: Yes, sir.
1: Nípa àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ látàárọ̀. Péyàn mọ́ ti torí ọjọ́ kan, ayẹyẹ ọjọ́ kan, wọ́n fi ṣẹlẹ̀ léṣe o. Ìtọ́ bá yọ.
0: Ìní kó lò.
1: Ìta ṣe o. Ẹ mọ̀ sí kọjá ayé rẹ̀ o.
0: Bọ́jọ́ kú Èkó.
1: Ọwọ́ lọ́wọ́ yìí. Ìfà kọ́tẹ̀ kéèsì ara gan ni. Ká mọ̀ ṣe bó ṣe yẹ jù. Orí pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa yìí ọ̀rọ̀ wa gba sùúrù.
0: Ọ gba sùúrù o.
1: Tába tí wá ń sọdún, ká ti mọ̀ fojú wa sọ́rí wa. Pẹ̀lú nǹkan tí ń bẹ́ ta lọ́wọ́ ẹ̀. A lè pọ́wọ́ o.
0: Àmì, àmì.
1: Mo sì ní fẹ́mi wa sì torílẹ̀-èdè Nàìjíríà o.
0: Àmì, àmì.
1: A fẹ́sọ̀ ṣe o.
0: Yẹ̀sà.
1: A lè ṣe níwọ̀n ọba.
0: Yẹ̀sà.
1: A kú ọdún mi sáti àmìyù.
0: Ẹ ṣeun sá.
1: Èmi ó sọ pé o.
0: Àmì sá.
1: Ọlọ́run ti forí jòkó wa o.
0: Àmì Ọlọ́run sá.
1: Ara àánú gbà pẹ̀lú aṣọ lọ.
0: Àmì o.
1: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.

0: ọ̀rọ̀ nìyẹn sẹ́. Èrò á pọ̀ lẹ́nu ọ̀nà gbogbo á fún pọ̀. Gbogbo ẹ̀ ẹ máa lọ́jú pọ̀ níbi tẹ́rò ó pọ̀ dé o. Àti wọnú ilé yẹn wàhálà. Wà á ṣe extra iṣẹ́. Àmọ́ ti jáde ńbẹ̀ gbára nílẹ̀kùn sílẹ̀. Kíni ń lé ní jáde nínú ilé ọ̀rà. On the 30th, oṣù karùn-ún ọdún 2026, 3 p.m. lọ́sàn. Water shed láti pàdé o. Ẹni wá wo Arsenal. Ẹ kú ojúmọ́ sà.
1: Ẹ káàárọ̀.
0: Yes, sir.
1: Asọ̀nù Ayọ̀.
0: Àmì, sà.
1: Gbogbo èso yẹn lọ́wọ́ àti àti fún yín o.
0: Àmì, àmì.
1: Ẹni orogo yín lo.
0: Àmọ́ lọ́wọ́
1: sí. Ọlá tó dé látò níyàn.
0: Látò níyàn rìn.
1: Béèyàn bá ti ń gun àkàtà oyún lọ. Bẹ́ẹ̀ ni ìgbéraga ń tẹ̀lé lẹ́yìn.
0: Ìgbéraga ń tẹ̀lé lẹ́yìn.
1: Bẹ́ẹ̀ni, orí ẹlòmíràn pàtàkì pé bọ́lá gbogbo mọ́tò rẹ̀ yọ̀kan ni. Yọ̀bẹ̀ tí wọ́n bá fọwọ́ láti báyìí tó máa lé àwọn ọmọ ni yọ̀bẹ̀ kó sàgbàlà bánà àti tó bá ti rẹ̀ gbàgbà kára ẹ̀rọ sí ni lára. Yọ̀ máa kára ni. Kò ṣe bàbá mi.
0: Ìgbéraga
1: ni pé àwọn òbí gan kọ́ lórí. Bẹ́ẹ̀ ni ọ̀dọ́mọdé kan tẹ́lọ̀ ń fún lọ́wọ́. Ilé ńkọ́ ti wà lọ ju ọmọ ní.
0: Ẹ ṣeun gan bàbá.
1: Ó máa tó tóbọ̀.
0: Ẹ ṣeun.
1: Ẹ rẹ́ta.
0: Yes, sir. Bá a mú wọlé.

0: tẹ mi báwo ni gbogbo ẹyin olólùfẹ́ mi orúkọ mi ni Aisha Lawal mo fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ 32 FM lórí kan ní 94.9
1: ẹ lè wá disappointed.
2: Alúbàtà ń rẹ́sẹ̀ jábàtà onílùú dùdú ń fìdùnnú pòwé àpọ́dunnú bẹ́ẹ̀ alúṣẹ̀gẹ̀rẹ̀ onágẹ̀rẹ̀ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnnú báráyé.
3: 32 FM 94.9
4: Laughter House
3: orí òkè tètè premier Mọ́kọ́lá Ìbàdàn.
5: Show me your 32.
6: Eko ti e imagine pe e ji laaro ojo kan e de ri pe e ti je loto 20 million naira kini ko akoko te ma koko se
7: e se mo ma koko san gbogbo gbese ti mo ti je na.
6: Okay
7: then 2000 naira ti o wa seku ma fi yen mo je si. $2,000 ti o wa seku ma fi yen mo je si.
6: Ah
7: je ka ro mo
8: this case was performed by Funny Governor
9: 32 FM 94.9.

0: lónìí lórí ètò òṣèlú alẹ́jọ́mí ọmọwé gbẹ̀mí lékè alàgbé eléniyàn acib olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti adc dr gbẹ̀mí lékè alàgbé eléniyàn ẹ káàárọ̀ sá.
1: ẹ káàárọ̀ mo kí gbogbo ilé o títí tẹ̀lé fi ń gbọ́ òní di o títí tẹ̀lé fi ń wọ òní fọ́ ẹ ṣe gan.
0: Ami ẹ ṣeun ta ni Dr. Gbẹ̀mí lékè alàgbé eléniyàn.
1: Well, mo jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ní Arúmọlé. Mo jẹ́ ẹnìkan tí wọ́n pè ní olùṣòwò. Mo jẹ́ bánkà. Mo sì jẹ́ àgbẹ̀.
0: Ẹ jẹ́ àgbẹ̀ ẹ ń ṣiṣẹ́ lè fowópamọ́ báyìí.
1: Bẹ́ẹ̀ni mo ṣe lè fowópamọ́ rí.
0: Ok, olókoòwò ní kátàkárà. Ok, ẹ tún wá jẹ́ àgbẹ̀.
1: Mo jẹ́ àgbẹ̀.
0: Ẹ̀yin lè balẹ̀ báyìí láti dáko.
1: Bí oko dídá ní ìdí kọjá pé mò ń fi mò ń mú ọkọ mò ń mú àdá. So ìgbà tẹkinọ́lọ́jì náà.
0: Ọ̀dà Dr. Gbẹ̀mí lékè alàgbé ta ni ojúlówó olùdíje ẹgbẹ́ òṣèlú adc láàárọ̀ yìí. Kandidéètì.
1: Gbogbo ayé lọ́mọ̀ pé kandidéètì adc ní Ọ̀yọ́ state ni Gbẹ̀mí lékè alàgbé eléniyàn acib. Ibi tí gbogbo yẹn náà mọ ibi tẹ́gbẹ́ wà.
0: Mọ ibi tẹ́gbẹ́ wà.
1: Ní Ọ̀yọ́ state. Gbogbo wa la mọ ibi tẹ́gbẹ́ wà lọ́yọ́ state àbí tá a bá ń tẹra wá jẹ lóko.
0: Àmójú ẹ̀rọ bá ń jẹ́ ká gbọ́ fọ́nrán kan náà kí wọ́n wá fèsì lórí fọ́nrán tí ó wà ń ta yìí. À ń bọ̀ ẹ kú kalẹ̀.

0: ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo àwọn pòsíṣàn yòókù táwọn ọmọ ẹgbẹ́ wa lọ sí orúkọ mi ni olóyè Adégbòye Dàtà fi kàdégòrò ààrẹ ẹgbẹ́ ọmọ balógun fún Badàlá. Inú mi dùn pé àwọn ọmọ ẹgbẹ́ wa ẹgbẹ́ ADC wọ́n kà níyẹ pé èmi ni tíkẹ́ẹ̀tì náà tọ́ sí láti gbé àpótí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 2027. Mo dẹ̀ fún wọn ní ìdánilójú pé ẹgbẹ́ wa ADC ló máa wọlé gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo àwọn pòsíṣàn yòókù táwọn ọmọ ẹgbẹ́ wa tí wọ́n máa gbàkótì ẹ̀ láti orí out of assembly state tó fi dé ti rep àti ti senate gbogbo wọn ló máa wọlé lágbára ọlọ́run. Àjọ máa ṣiṣẹ́ papọ̀ ni. Inú mi dùn gan gbogbo ọmọ ẹgbẹ́ ẹ ṣe o, mo kí n fún àdúró tí yín, mo kí n dáadáa gbé ẹ ṣe gan tí ẹ kà mí yẹ tẹ fún mi ní àtìlẹyìn nípò yàmà nìṣó pé ẹ wà lẹ́yìn mi bí ké ẹ dúró tì mí ọlọ́wà dúró tẹ yín náà dúró tẹ bí yín o. Èmi fún yín ìdádúrójú wípé ní àsìkò ìjọba tèmi iṣẹ́ máa wà yanturu, omi máa wọ̀, omi tí ò yọ tẹ́lẹ̀ omi ẹ̀rọ máa yọ, àwọn tí ò ríṣẹ́ máa ríṣẹ́, ètò ẹ̀kọ́ awolowo gan sọ ń gbà yẹn torí ẹ ní àwọn yòókù kò sí níjọ tó lè bá wa ní southwest torí awolowo introduce free education ó lẹ́kọ̀ọ́ já gan. Ètò ẹ̀kọ́ ṣe kókó, ètò ẹ̀kọ́ a gbọ́dọ̀ fún ní ẹ̀tọ́ tiẹ̀ torí ó ṣe kókó. Ìlera hospital tó yẹ ká kọ́ a máa kọ́ káàkiri gbogbo 351 wards tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbádùn ti dé fún pé èmi Adégbòye ga o, mo ti gba ticket, èmi ni dẹ̀ máa wọlé torí wípé.
1: Dr. Gbemileke Alagbe, ọ̀rọ̀ lẹ́gbọ́n táwọn náà sọ síta yìí. Ibo la alága ẹgbẹ́ wà, níbo ni igun alága ẹgbẹ́? Ibo làwọn national wà?
2: Ta ló máa ná sí ìyànà fẹ́nìkan lọ́kọ̀ ìjókòó nu yàrá ẹ̀ tó sọ pé àwọn ẹgbẹ́ ti dìbò fún mi o, wọ́n ti àánáǹsì mi o, mo ti gbégbá tó ń ṣe bẹ́ẹ̀ mo ti ń ṣe òṣèlú. Èso nínú òun ti ń ṣòṣèlú náà ó yẹ kó yẹ jù báyẹn lọ. Nítorí fẹ́ ṣòṣèlú mama party ni ó àánáǹsì ẹnu yídà kó wọ́n àánáǹsì ẹnu collation center.
1: Ok.
2: Collation center mo ti àánáǹsì yẹn. Ẹ̀yìn kọ́ lẹ́sìn ìjókòó lórí high table. Àwọn tó wá kọ̀ǹdọ̀ tí election ni ó jókòó ní high table láti àánáǹsì yẹn. Fọ́nbọ́n ti àánáǹsì yẹn tán mo fún yín ní ìjọ sọ tán pè ní acceptance speech. Sí understand.
1: Bóyá acceptance speech náà ni
2: wọ́n sọ. Kí ni mo máa give acceptance speech ẹgbẹ́ ni ẹgbẹ́ nìkan kan fa banner lẹ́yìn yẹn mo sì máa ẹ sì máa sọ̀rọ̀. Kì í ṣe sọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ mi àwọn yìí mọ̀ mi náàrin wọn máa ń jà.
1: Ok.
2: Ṣé olú ìlà ká sọ pé rọ̀ ni.
1: Bẹ́ẹ̀ni.
2: Igun wọn mo sì rọ ìjọ àánú òfin náà ni.
1: Ìgò kan náà ni bísí ìlàkà àti Adégbòye ga wà.
2: Ìgò kan náà mo ti wá bó mo ti dìbò wọn àwọn tanú dìbò fún wọn.
1: Àwọn tó ti wá ń jà.
2: Mo tún jà nínú gbogbo faction under faction unrecognized faction ni mo tún jà náà ara wọn. Wọ́n pèrè àwọn ní Kínníkà elect. Expo elect. Expo elect ò lè dìbò kò lè conduct election.
1: Ok. Àwọn wo ló lè conduct election?
2: Ex-present Expo party ni ò lè conduct election. Then direct primaries náà ṣe. National ni ó wà conduct election fún yín. National ni ó announce ẹ̀. Lórúkọ National Organizing Secretary.
1: Okay.
2: Because letter ti mo fun ẹni yẹ letter of appointment ẹ to wa to wa conduct election o gbọdọ bi ẹ signature National Organizing Secretary.
1: Fitọdọ ti yin o bi a National Organizing Secretary. Ẹ fi mi
2: fún mi ẹ dáa. O bi ẹ kò sí nǹkan kẹta fi bò kálukú mọ ibi tẹ́gbẹ́ wà.
1: Àwọn National gangan National Secretary ni Ọ̀gbẹ́ni Rahul Baregbesola David Mark ǹjẹ́ ẹ ti sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí
2: emi àti orí ni bẹ́ẹ̀dẹ̀ ọ̀gá mi Rahul Baregbesola. So àwọn ò tí wọn mò ní sí láyé ìké o.
1: Ok.
2: Àwọn ọ̀tí ọba kan fowó kan wọ́n parọ́ káàkiri pé sí Aregbesola náà announce wọn báyìí sí bẹ́ẹ̀ bá announce candidate ni. Candidate ẹgbẹ́ ṣe nǹkan kìí ṣeré ọmọdé.
1: Kí ni ìdíje fi ṣe parallel? Torí àwọn èèyàn wò pé ẹgbẹ́ yín ò tí ì pọ̀ tó kẹ́ni wá wọn ṣe parallel.
2: Kò sí ẹni tó ṣe parallel kankan àwọn kẹ́ jókòó nu ogun lé náà dìbò tiwọn. Ìjọ tá a ṣe primaries yìí púpọ̀ ọmọ ẹgbẹ́ náà jáde. Gbogbo àwọn ward wa àti local government meeting place wọn gbẹ lókun lónìí náà tó ń ṣe primary presidential kí ṣe kẹta máa kọ lábẹ́ ilé alẹ́jọ́ rìn káàkiri lónìí kẹ lọ gbogbo local government wọn kọ́ kàlà tó àánú ìbàdàn máàmù yín rìn ẹ̀ rèé rò
1: ẹjáwé olúborí bẹ́ẹ̀ ṣe wí nínú ẹgbẹ́ òṣèlú
2: àkọ́ ṣe bó ti ṣẹlẹ̀ ẹ̀kẹ́ náà wọn field agent tí ó lè sòótọ́ fún yín nǹkan tó ń ṣẹlẹ̀ tí ìbá tó pọ̀ ń win ní primaries ibo ló ti dìbò ibo nẹni yẹn ti dìbò tó fi win tó fi jáwé olúborí sẹ́nu yàrá ẹ̀ ló ti kọ́ ẹni tán jọ pé àwọn jọ ṣe faction ẹni yẹn gangs competition pé irọ́ náà wọn jọ kọ́ lẹ̀ ẹ lọ wo segmenti kini page ẹnikan ni ẹ lọ page mi ẹ lọ page ilakanu ilakanu irọ ni wọn kàn kọ àwọn resort kan wọn kàn kọ kan tó kọ ọ da resort mi kan tó rí gbà tiẹtiẹ announce mi náà lọ da resort mi kan kẹ́ni máa sọ fún mi yẹn as in fact
1: resort ti yín ni ọ da kọ
2: ọ da kọ kàn fi 1000 kun ni ẹ lọ wo resort ẹ kàn kọ pẹ jẹba ẹ tún lọ inec nù ni ẹ lọ bẹ́ẹ̀ náà inec pé ta ni candidate adc lọ́yọ̀ state.
1: Ẹyin ti rí inec.
2: Ibẹ̀ ni kí o wí tẹ́sí gbogbo kìíní tẹ́sí.
1: Dr. Gbemileke Alabi pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe á di pé ó ti dé pẹ́ǹtùká yìí.
2: Kò sí pẹ́ǹtùká
1: náà. Bọ́ọ̀lù ẹ̀ ṣe fẹ́ ṣe.
2: Kò sí pẹ́ǹtùká.
1: Ṣé kálukú ó dá dúró ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ̀yin náà ti kájọ́ sùn wọn àti ṣé bó ṣe wù yín.
2: Kò sí kò sí níbọ̀ tó ń ṣe bó ti wù wọn. When we get to the bridge, we will cross it. But kò ń kọ́ ni candidate.
1: Ṣé pé wọ́n ẹ̀ tún wọn? Ó dàbí ò bá bọ́ sí nígbà
2: yìí mo ní sùúrù ni tó bá dìgbà tí wọn wọn lè win omi wà á kọkọ sọ ọmọ ẹgbẹ náà kó tó jókòó tó díje nínú ẹgbẹ àwọn ọmọ ẹgbẹ gbọdọ mọ ẹ ná.
1: Ẹ jẹ́ àsunwájú Dr. Gbemileke Alabi ètò ìdìbò gómìnà ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti fa ọmọ òye wọn lẹ̀ àti ń gbọ́ Ọlọ́lajúlọ̀ Azeem Bọ́lárómi APM wọ́n ti fa ọmọ òye lẹ̀ Bímbọ Adékànbí APC òun náà la tún ti ń gbọ́ pé sẹ́nẹ́tọ̀ Sharafa Adéyìnà Ali òun ni ẹ̀yin náà túnbọ̀ ta LDC báyìí tẹ́ ẹ bá gbogbo àwọn tẹ́jọ́ fi gbàgbàgbà pẹ̀lú wọn yìí ìbàdàn ni wọ́n ògbómọ̀ṣọ́ ni yín ṣẹ́rú ọmọọba yín nígbà ètò àwọn ìjànú ẹgbẹ́ yín àwọn ọ̀bàdàdẹ́ tó jọ ń fà á ṣẹ́rú ò ní mọ̀ ọba yín báyìí.
2: Ẹrù lé bọ́ máa bá lógun èèyàn mélòó ló ń bá mi díje nínú ìbàdàn èyí náà ti ka ẹ̀bi márùn-ún inú ìbàdàn nìkan.
1: Ok partition yín
2: nìyẹn. Ẹ wá sọ pé èmi nìkan jáde láti òkè ogun àti ògbómọ̀ṣọ́ àti Baraba Àtọ̀yọ́. Òkè ogun àti Baraba Àtọ̀yọ́ ò tí ì ṣe fún 24 years. 4 years nìkan láti ṣe inú 28 years wa.
1: Ok
2: so ẹ tí ì rí ibi tí igi ó wò sí.
1: Wọ́n lókè ogun ló kàn. Ṣé òkè ogun ló kàn lẹ́yìn fẹ́ ṣojú báyìí?
2: Ṣé ẹ mọ̀ pé òkè ogun local government mẹ́ta ló wá láti ògbómọ̀ṣọ́ tó jọ òkè ogun tó jẹ́ Oyo North. So Oyo North ló kàn méjì àtàrà wa jẹ.
1: Oyo North ló kàn báyìí.
2: Àwọn náà sì mọ̀ pé Oyo North ló kàn àbí tá a bá ń tara wa jẹ lókè.
1: Àwọn èèyàn bèrè pé ǹjẹ́ ilé nìyàn ní structure àti gbogbo agbára àti di gómìnà lọ́dún 2027.
2: Kí èèyàn tó jáde kó dì fìtì ìlàkà tó dì fìtì Adégbòyìgbà tó dì fìtì Azeez Adédùntàn tó dì fìtì Abolúṣàdé tí ò bá ní structure kò lè ṣe nǹkan tá a sọ yìí láyé gbà yẹn ni wọ́n máa sọ pé former this former that àwọn yẹn ti gbọ́n ju báyẹn lọ mo ti wà nẹ́nu kínní ó ti pẹ́ mi ò kan lálẹ́wu PDP mọ́ wa mi ò kan lálẹ́wu mi ò dédé lálẹ́wu nígbà tí mo wà tí mo join ADC gbogbo ward ní Ọyọ́ State mo ti join.
1: Kí ló mú yín kúrò ní PDP?
2: Nítorí ìjà tó wà láàrin Wike àti Atiku mo má wà kúrò nínú PDP àwọ̀ ọ̀fẹ́ ká máa jẹra wa lẹ́sẹ̀. Àwọn èdò ní ẹ̀yìn ibi tí ẹ̀yìn èké ló yẹ káwọn sọ pé ókè ẹjẹ ká dádó.
1: Ẹ fi lọ ADC.
2: Láti lọ ADC. Bá yín kàkàjà akànfẹ́ dádó ni.
1: Ẹgbẹ́ ADC ti pẹ́ ńlẹ̀ yìí bàbá ń sọ̀rọ̀ ìbò nípínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n wọn ní coalition wọn máa ṣe bó bá ti fẹ́ẹ̀ dé ojú gbàgádà ìbò wọn ti pè wọ́n ẹ rántí sẹ́nẹ́tọ̀ Olúfẹ́mi Lanlẹ́yìn nígbà tí wọ́n gbé ADC dání tí wọ́n ṣe coalition pẹ̀lú PDP tó gbé gómìnà Ṣèyí Mákindé wọlé ni bóò ni ṣé nígbà bá tún dá àsìkò ìbò tí wọ́n bá pe ẹ̀yìn náà ṣẹ́yìn náà ò ní jọ̀wọ́ ẹ̀kọ́ dẹ̀ jẹ́ àṣìṣe papọ̀ àti pé ṣé ADC nìkan ṣoṣo ṣó lè dá gba ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ yìí ṣẹ́yìn ni third force.
2: how is it thought for Saganga the main force, no state? There was sort of coalition. APC, PDP, Labour, and Ugo Party no margin to get up in the present day ADC. Now, no ADC, no ni. Opposition party.
1: Yes.
2: ADC, the main opposition party, Nigeria, no ni.
1: ADC.
2: The National Assembly, any more kini ju members do any call except APC. So, the man sort of party.
1: Hello, Megbe.
2: Any senators and rep to PDP law.
1: Okay.
2: Any do any other party except APC. So our main opposition party in Nigeria none. So that means sort of we are fed DJ. Tell about this sort of APC and sort of ADC. So what sort of third force? Was it third force? Like any APM ye, not your state, Abby. I want the third force, not your state.
1: Ege ka. Dujo ja kakwada de. Ambo, ekukale.

0: Even in Niger, that hot pounded yam and soup can't wait because a penalty is about to be taken. Deadlines, emails, and presentations can't wait. Even if the match goes into extra time, we are watching. Sleep can't wait. The FIFA World Cup 2026 starts June 11th to July 19th. All 104 games, pigeon commentary, and four dedicated channels. Yes, everything can wait. Enjoy the FIFA World Cup live on SuperSport for as low as 6,000 Naira per month. Only on DStv.
1: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DStv channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
2: Power Oil, hey, Power Oil.
3: Sade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
4: Wà á mi.
3: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
4: yìí. Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
6: Kí ló ń sun ọpọ ìrẹsì jọlọfù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
7: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
8: Here you go there.
9: Mom, you didn't add milk.
8: No need to. Taste it and see why.
9: Wow, but how?
8: Is it milky?
9: Yes.
8: Is it creamy?
9: Yes.
8: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
9: I love it, Mommy.
10: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
11: Milo!
12: 32 FM tún bọ̀ nàráyọ pẹ̀lú àṣekágbá tó milẹ̀ jùlọ nínú àwọn ẹgbẹ́ agbábọ̀lù nílẹ̀ yúrò. Ikọ̀ méjì, àádọ́rùn-ún ìṣẹ́jú tó bá mọ bẹ́ẹ̀, àti fí ẹyẹ gágá. Ibo ni wọ́n fẹ́ wà níbi àṣekágbá ìdíje ìfẹ́ ẹ̀yẹ UEFA Champions League lọ́gbọ̀njọ́ oṣù karùn-ún ọdún tààrà yìí. Ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún nínú ilé máa mú ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀gbọ̀n ní Watershed Event Center lójú ọ̀nà Loyola College Old Ifẹ̀ Road Nìbàdàn fún àṣekágbá tí rúre wọ́pọ̀. Gbangba ni àwọn móhùnmáwòrán wa mọ́kọ̀ kúrò níbi fínrínfín tí èròyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látàyìnwá. Ẹ wájà ládùn kọ́ méjì léde Yorùbá pọ́nbélé. Ẹ jẹ́ ká jọ gbádùn bọ́ọ̀lù yìí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi. Nǹkan kò ní fòyín rí nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímìn. Jẹ́ ẹ tún já ọ sí, kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan o. Àkàkà tí àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ọ̀gbá bọ́ọ̀lù tó jọjú. Àwọn ohun èlò ńlẹ́ tó ń lọ́nà, kódà ẹ̀bùn owó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀. Àwọn alágbàtẹ̀rù ní ilé-iṣẹ́ Rẹ́gẹ́ London Dry Gin. Ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbọ̀njọ́ oṣù kẹta. Bẹ̀rẹ̀ láti aago mẹ́ta ọ̀sán nígbàgede Watershed ní

0: gbẹ́tẹ̀lé àbí báwo lè ṣe fẹ́ ṣe torí ọ̀pọ̀lọpọ̀ ti ń àti rí pé ẹ má wọrí o ipò gómìnà nìkan làwọn afẹ́ dùn ẹ ó bá ti dààrẹ ọlọ́mọ yóò báyìí ní kẹjá ṣe ẹ sì mọ́ gbàgbé pé gómìnà ṣèyí mákindé náà fẹ́ ṣàárẹ̀ ojú ẹ̀ fi ń wo àwọn méjèèjì
1: mo sọ fún mi mo sọ ẹ fún mi
0: àwọn ti kéde síta gbangba àwọn ni gbogbo ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́
1: bó abẹ́lú wọn lọ sùn tó kọjá mọ̀ sọ ẹ fún mi kẹ́kọ̀ọ́ síbi àwọn tí mò ń sọ yìí ẹ wá sọ pé a wà fi àwọn ènìyàn lé àlọ́mọ́ lómi ó mọ ẹni ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi kíní kan sí ilé ẹlòmí
0: àwọn
1: ènìyàn ní nọ́bà débi tá a wà yìí o ibi tá a wà yìí tí à ń jẹ tálíkà tí à ń jẹ ọmọ gbogbo aráàlú àwọn nọ́bà débi tá a wà yìí.
0: awọ tí ń ṣẹlẹ̀ inú ẹgbẹ́ adc ní national nkọ
1: awọ ta ni
0: bọ́lá tí wọ́n ṣe peter obi ti japa pọ̀ mbẹ́ amechi ń bínú lọ́wọ́lọ́wọ́ báyìí
1: bọ́lá amechi ti ń bínú
0: ẹ̀rí bí wọ́n ti bínú bọ́ta
1: fún bínú bọ́ta fídíò rọ́ọ̀dì jọ́tẹ́ ló bínú bọ́ta mo fi ọlọ́run búra mọ́ àánú ilé wọn fídíò pé wọ́n kàn jáde láti inú ilé wọn pé wọ́n fẹ́ wọnú mọ́tò torí chief amechi ẹ tó bá mọ̀ wá wọn àwọn náà máa wà ara wọn fúnra wọn mi lo driver so wọ́n jáde wọ́n sì lọ́wọ́ mi mọ́tò wọn tó bá fẹ́ lọ bì kan so máa rí fún ẹ̀rẹ́ ẹnìkan sẹ́lẹ̀ sí látọ̀yọ́ sí.
0: láti kú kọ́ àwọn èèyàn tí ń wo ipa àtìkù ti ṣe tán àti jẹ́gbẹ́ngbà o ló mú peter obi
1: tètè sá mi jẹ́gbẹ́gbà coalition náà ń ṣe peter obi ò rẹ́dì láti ṣe primaries ni kò fẹ́ give ṣíṣì kò fẹ́ ṣe ṣíṣì.
0: ẹ̀yin ti fẹ́ gba ṣíṣì.
1: kò sí bóòtù sòṣèlú tó ò ní ṣe ṣíṣì. ẹ tó bá jí náà lẹ̀ nísìn ká gbó ń gbé mọ́kọ́lá ó fẹ́ lọ dìbò nínú ui ṣé ayáwó lọ́dọ̀ ìyàwó ẹ̀ lọ ui láti lọ dìbò ká tún padà wá at least tó ọ̀ bá ṣẹlẹ̀ fún ní kankan wá fún ní péréte.
0: àwọn tó wá ṣe primary ní
1: àdúgbò gbé mọ́tò lẹ̀
0: primary ui yẹn ìlú lè fún olówó mọ́tò.
1: kó ṣe owó tó pọ̀ ẹlòmíì lásán mọ́tò mi ẹlòmíì mọ́tò náà kàn máa gbé lẹ́gbàá mi táàrí kó sì bẹ́ẹ̀ dákun ẹ wọlé ó pọ́n yẹn
0: lójú. tó wọ́n tó bá 5000 ní kankan.
1: ká ìpínwó bá yẹn ló ṣe lù ú kí sí pé a fẹ́ ra ọjà tajà a máa fi ọmọlúàbí ṣe.
0: ẹlẹ́ wà nílé gómìnà ṣèyí mákindé lójú tó lọ. ẹ
1: gbàgbé yẹn já sọ̀rọ̀ mi.
0: kí ló wà láàrin yín.
1: ẹ ti gbàgbé bàjọ́ ṣe opposition summit ní èmi sì ni secretary gbogbo opposition leader sì ní nàìjíríà.
0: kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú opposition kí ni àdéhùn tẹ́
1: ìjọba ṣe ẹsẹ̀ ẹsẹ̀ rántí yẹn ni ẹsẹ̀ jí.
0: torí ibi tí mò ń bọ̀ náà rèé torí tó ń dà yín pọ̀ tẹ́ẹ̀ fi lọ sí ilé gómìnà kí ni àdéhùn kí ni ẹjọ́ fẹ́nu ọ̀rọ̀ ti sí.
1: àjọ ni president kan ni.
0: president kan.
1: but ẹbí interpretation wa wà o.
0: lẹ́yìn rẹ̀ ni gómìnà bọ́ ta o.
1: interpretation wà fún yẹn o.
0: Okay.
1: president kan á falẹ̀ ní nàìjíríà yìí.
0: Okay.
1: number two opposition ni ó wọlé ní ẹlẹ́ṣẹ̀ tó ń bọ̀ yìí.
0: president kan lẹ́sìn ní atiku mbembe peter obi wà ńbẹ ṣèyí mákindé wà ńbẹ láàrin gbogbo àwọn èèyàn yìí.
1: ẹnìkan ni ó dìbò.
0: ẹnìkan.
1: òun ni interpretation.
0: kí ni interpretation.
1: ẹni ká máa bá ètò lọ.
0: ẹ sọ fún àwọn ará ilé kó yé.
1: ẹni ká máa ní ìkẹta tó yé ara ilé ni pé tinubu ti lọ.
0: tinubu ti lọ.
1: ní gbàgbé.
0: 2027.
1: 2027 ta fẹ́ wọlé.
0: táwọn gómìnà ń rọ́kẹ̀tì kẹ̀tì dẹ̀ láàrẹ̀.
1: gómìnà kan ló ń dìbò ní last election gómìnà tó wà ní apc pọ̀ gan mọ́fẹ́ tó 30. pàtàkì àwọn announce result 12 state nìkan
0: ni. ṣùgbọ́n àwọn opposition ni ẹ tún ṣe yẹlẹyẹlẹ yìí.
1: kò sí yẹlẹyẹlẹ kankan bó ṣèlú ti rí nìyẹn. ìgbà nìkan náà nọ ẹyà ẹ sọ pé ẹ ń bí mílẹ̀ fún mi 20 minutes pé ojúkòó nu city room ẹ̀ ó rí announce rẹ̀ mo ní candidate ẹgbẹ́ wa. àwọn ò ní kó mú kẹgbẹ́ ó bàjẹ́ a lù lùkú lè kó ẹkọ fàyà. ẹ̀lú tá a lù ní pé kí gbogbo ọmọ ẹgbẹ́ padà sójú kan. àwọn díẹ̀ péré tẹ̀tẹ̀ wà níbi tán lẹ́yìn agbo káwọn náà padà sínú ẹgbẹ́. kẹgbẹ́ yóò lè ṣe kíni kó lè gbòòrò sí.
0: 32 FM laughter house orí òkè téńté premier mọ́kọ́lá ńbàdàn lẹ́tí ń láǹfààní àti gbọ́ wa 0809-7000-949 àbí 0906-2000-949 0705-5000-949 àwọn nọmbà tẹlẹ bí pè wá wọlé rèé ẹ bá ti pè wá wọlé ẹ mọ̀ wulẹ̀ kí wa ti mọ̀ pé ẹ ti

ìràwọ̀ kan yọ ọmì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ọ̀hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi tú ẹfẹ ń doṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtọrísun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹjà bákan nínú eré ìdárayá lẹsẹ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ tọ ọmọnìyàn kásì gbẹni afẹrẹ jẹ lọwọ arẹ nìjẹ lẹnu kọ tètè bọọlì kọ ìkànnì 32 FM ń dòṣùpá àràn káyé 94.9 lọba àwọn ọkànnì

0: 92 FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan.
1: Alubata nrese chabata onilu dudun fitunu gbowe apodunu be alu shekere onagere tori ba meji ko 32 FM 94.9 lo mudunu baraye
0: 32 FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan.
2: Èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budán. Ení, ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì, àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò. Ẹ̀ta, ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyíùn Richard Card 500 naira 500 naira. Ẹ̀rin, a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè. Àrùn, ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè, tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀. Ẹ̀fà, onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù. Èje, onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì. Ẹ ṣe tí ẹ̀ ń tẹ́tí sí ìkànnì 32 FM 94.9 Àjàkẹ́rin ilé-iṣẹ́ àwọn àgbẹ̀ Cocoa House Ìbàdàn.

0: lubulubu ta ni o lo ja oja ko la n lo gangan bayo ati wa nigba gede oja e o yeso sare budan le gbo lati kan ni aderin posonu e ti won ba se nse lori sare budan eyin pe wole ke mu number beere e ba si ti mu number beere yin aju idahun abi aju beere si yin eyin na se kini e fun wa ni dahun to bo soju e lebun ta gbe wa sori eto lo ba di ti yin ko ju baun na lo ba mi ba mo tan ki lo ade aso ope loko be ri
1: aso pe lo ni no
2: aso ti aso fa pa gbe nkan
0: wa a mo wa be le kankan ani de ara mo je
1: gbo amen
0: ni fira wa shawati
1: amen
0: le ti ka bo sori sare budan le kan si ba mi mo ni ki won wa wo ni lori feed ni water shed
1: wa gun adam
0: eh
1: adam
0: me gbogbo eyan e mo le mo mo pe ba mo tan
1: won wo lesin won ton wo wa lodo
0: ah yo tu je kini yo du la ka
1: o ma noti ka
0: ah
1: o ma noti ka
0: woni ti ba mo tan ba ti so oyinbo bayi
1: o ma noti ka
0: o ba ti so ah noti ka ni o oju oko to mo ni okunu te fi lanfani lati da si 08097049 0906 2049 tabi 0705 5,949 ina la won ju opo to wonu okolo a ni sha idupe lowo gbogbo eyin te sha lati
1: le wa
0: lori sare budan adupe lowo abiola yaliyale ti be ni ambog ne olomira jam ni lo
1: ita lo ni baba baba won so ile lo
0: oda o ti ti da ba alu de
1: o ni ni baba wa father charlie
0: charlie
1: popsi
0: yes ke
1: o ba won ti baba ran mo ti jise fun o Auntie Elizabeth, Elizabeth, that's a
0: job.
1: I'm going to go to the house. Tunde alamola ni boroboro ni lu ojo alaafin
0: eyan wa nu
1: ojo pa se kere mo de oru omo asiba amoriri bubu yin o ojo ni ti
0: amen
1: se adupe
0: awon to gbebun na lo se to koja kola ki pelu mummy abibu awon ti won fi atejise ti won fi
1: ranse
0: ehe awon na ti gbebun won okuba mi ti won gba ibere to ni se roro amo won fa teji se ranse lo se to koja so di afo ba mi
1: to yo ejo yi si ere yo
0: iwon di lonu me eyan ba gba ebun ose to ba ti gba ina ni ko fi ateji se ranse hello
1: hello una gbo wa pada ko
0: 0705 5,949 hello
1: hello
0: hello
1: Are budo.
3: E pe to ko le ba je o.
1: Ami Olorun.
3: Awon le gba wa ko le so lowo mo kiri o ko wale o.
1: Ami.
3: Para chat, ola yali yali. O gbo pe ri ati ni ba je o le ka o.
0: Ami.
3: Oruko ti re ni o jetade. Asolo iki, ai mi la ba wa.
0: O gbo jade se yi lati asolo.
3: Mo wa de o.
0: Eyin na number 1 te ko pe wa loni.
3: Bele, le. Number 1.
0: Deni. Oya, ta le fe ba noja. Tony ono ninu owe meta Tony ono ninu
3: ele so ele to stand on ku se wa se wa ribo la bo yo bisu se
0: e tun mu o
3: ele to stand on ku ti ba le labo se ba le labo yo be de le papa yi se
0: oda ele to stand on
3: ku o ko mi sala oja ke la ko
0: ono ko ono osin be o
3: Oh, come here, I don't care.
0: Oh, yeah, okay, you're coming.
3: I call a pala. Oh, come on, what a letter.
0: And a little physical son on bay.
3: Oh, lad.
0: Oh, no, Nicky Sala. Oh, no, Nicky Sala. Oh, no, Lodgy. A Rooney Baba. to ti ye yin ba hun 0809 70949 0906 20949 tabi 0705 50949 la won joko
1: hello ma
3: hello
1: ma
3: hello mo tin go yin bai ba mi e ti ran di meri
0: ma e ka so ma
3: hello
0: yes ma
3: e ka ja o e peto
1: hello ni tu
3: mo a gbo yin na ni ti se mo ni do na ka won ni gbo wo wa o ni da pa je fun won won ma te ti wa ji la gba re mo pa te ti bi le iwe re le ka ran ti ni
0: ibere le karun
3: then
0: oja mommy abibu
3: ya
0: eyi te fin gbo wa sile la kokko na
3: mo ndo yin bai
0: mama daruko awon oruko eran ko kon fun yin eyin ko fun mi ni oruko mi ta tun le pe awon eran ko yi nile yoruba
3: tin daruko
0: mama da oruko awon eran ko kon fun yin
1: se ngbo wa dada
3: mo e se ngbo gbo dada ti eyan mi grant mary
0: mama daruko oruko awon mama daruko awon eran ko kon fun yin e fun mi ni oruko mi ta tun le pe nile yoruba
3: awon eran ko adija di bizra
0: o akoko olo
1: oruko mi wo ni won tun pe ologbo oruko mi wo
3: mi gba
1: oruko mi iwo ni won pe ologbo
0: ojo opo won
1: oto
0: ojo opo won ni oto
1: e te ba lanfani ati pe pada
0: pe pada ibere on wa ro
1: e pa lan ngba mu ti e gbo
0: hello
3: hello ko to
0: e ka so hello
1: ni nto
3: ade le ko ti ya la tan mi
1: ko e ka bo sori eto
3: okay
1: ale fe ba loja o
3: okay
0: e mo na ba beere yi ibeere kelo
3: ikefa ikefa
0: ibeere kefa ibeere kefa oda se ngbo mi ma
3: ngbo mo
0: e gbo oro meta ti mo fe pe fun yin yi daada e gbo oro meta ti mo fe pe fun
3: yin ngbo mo ngbo
0: akoko ifon elekeji ifon eleketa ofon iyato wo lo wa laarin meteta
3: ofon ade ti
0: o de ni
3: ofon ni mo je nkan le ofon owu
0: owu
3: ilu
0: ki le pe
3: ilu
0: ilu
3: ilu
0: o
3: je fun
0: o di meji
3: nta ni ma wa pelu ko e fa to wa lara ope
0: to wa lara ope
3: kara wa wa
0: ki le poruko yin le kan si
3: adeleke suli ya lati amuloko
0: lati amuloko ba mo to
1: o lagbara die
0: o sun mo
1: e lorin mogi awe obi kan je doyo
0: o sun mo o doju e hello pe ba tin pe wole e mo yin nte fin gbo wa sile 0809 70949 0906 20949 tabi 0705 50949
2: ibere ayelujara olore ojo wo osu wo odun wo ni won si aso loju akole to wa lori boa tower ojo wo osu wo odun wo ni won si aso loju akole to wa lori
0: bowers tower oju opo facebook 32fm949 feyin e ina le lo fi down yin le fi sowo sinbe 32fm949 feyin e hello
3: hello mami abiku ni le
1: tu okay se n bo wa daada bayi
3: mo gbo bayi
1: okay ta le fa pe banaja
3: wa to yin ya ti le ri e fun mi
0: se tin gbo dada
3: mo n gbo bayi dada
1: good
0: mommy abibu
3: yes ma
0: oruko mi wo la tun ma n pe olongbo ile yoruba
3: olongbo
4: A le pe ni olengbemi. A ti le pe ni eke.
0: Elekeji awo.
4: Awo. Awo ayo na to ni eye tu.
0: Ada. Eleketa okete merin la lo o. E mo se papa
4: wa. Okete ewu.
0: Eleke
4: ewu. Ewu alepo kete lewu.
2: Hello.
0: Kuku, mommy abi ibu jana.
2: Jana.
0: Won jana amo merin la lo.
1: Ki la fe se bayi. Aja fun won. Won gbiyanju.
0: Ka fun won.
1: E je ka fun.
0: Ba mo
1: te. Eyan wa ni. Ko jina si wa.
0: Ada.
1: Jina si wa.
4: Sare buru.
1: Sare buru.
0: Ka son.
4: Ọmọ kú sí ẹgbàgbà ní bá mẹ tán.
1: Ó pàgbó ọp Nàìjíríà.
4: Ìyá ni rí.
1: Ṣé ẹ ti wà ń bàdàn?
4: Ìmú ti ń bẹ ní pépépépé, mo dé dúró dé ìgbẹ́ ní pépépépé.
1: Àníṣẹ́
4: ti wà ń bàdàn? Ok, àbájá. Ẹ ṣe dán, ẹ kú sọ, ẹ kú sọ, ẹ lè dá. Dada, adúkọ̀ọ́lọ́, adúkọ̀ọ́lọ́.
1: Ṣé ara mú kún dáadáa?
4: Dáadáa ni sàràdáa ni sàràdáa ni ẹni ló dùn fún wa ẹsẹ̀ fún wa o. Àti lórí ẹni náà ṣe gan ọ̀rẹ́ kù fẹ́ o. Ní ìdùn àtẹ́sà nǹkan o.
2: Bàbá mi mú wa pẹ̀lú yín sà, mí náà kí
4: n. Ọ̀yà ẹ̀mí dáàmú ẹkú iṣẹ́ ẹ̀mí bàjẹ́ o. A ti ní gbogbo àwọn alátìlẹyìn wa láti orí abẹ́rẹ́ yálì àrí tọ́lá dúró ní wọn. Àwọn alátìlẹyìn wa lè dáhùn ní ayé. Àbí nǹkan mọ̀ ní dojú bọ́ wà léwu lágbó ọlọ́ọ̀. Máa ń gbogbo yọ́bọ́yọ́bọ́ nílùú Ọ̀yọ́ lágbó ọlọ́ọ̀ àtàgbé ní ìgbà o. Àbókí ogun bá jẹ́ FM lápá òde ní Bàjẹ̀gò ní Jóná ní Màdá àti ni. Gbogbo ọgbẹ́ni fẹ́ńdẹ̀ náà ẹ̀ ní dáàmú. Ẹ bá mú bèrè lónìí, mo gbé
1: ìgbìmọ̀
4: àtúnyẹ̀ kan. Ẹ bá mú lọ́dọ̀ bàbá mi,
1: Ìkẹta.
0: Ẹjẹ́ ó le.
1: Kí ẹjẹ́ ó le. Bẹ́jẹ̀ ká wo ọ̀gbọ́n.
4: Bẹ́jẹ̀
1: ká wo ọ̀gbọ́n.
4: Ó ń dìgbà rẹ̀, ó ń dìgbà rẹ̀ àbí.
1: Bẹ́jẹ̀ ká wo ọ̀gbọ́n. Ọ̀dà ẹ̀kan bá mi dákọ̀ ìwé márùn péré tí bàbá wa ní o fagún àti wọn kọ ìwé Yorùbá márùn.
0: Ọ̀rọ̀.
4: Ìwé Yorùbá márùn. Wọ́n kọ ìwé nínú bàbá àwọn ọba ọpá bí lórí ìfún rẹ̀
1: pẹ̀lú ẹni.
0: Ẹ̀dẹ̀mọ́.
4: Àdúrérí ọba ń sọ mẹ́ta tí ìdílé sì fún ẹgbẹ̀rún ọba ń sọ mẹ́ta.
1: Ẹ̀yẹ sọ méjì
4: náà. Ẹ ti ẹ̀sọ́ ń tẹ̀ bámọ̀. Fúnra
2: ilẹ̀ ti
1: mo yẹ ìwé mi ìtọ́nù ìwé mi ìtọ́nù.
0: Awo.
1: Ìwé mi ìtọ́nù.
0: Lamentation of the old Fagua.
1: Ọ̀sẹ̀ tó máa ń gbogbo rẹ̀.
0: Ẹ dáná yẹ sọ.
5: Ẹ̀rì lè wà lágbára
1: ọlọ́run.
5: Ọpẹ́lọ Yẹrú ni láti.
1: Ọpẹ́lọ Yẹrú láti ìlú Ọ̀yọ́ ẹ káàbọ̀ sí
5: ọ̀pọ̀.
1: Gbogbo ilé kọ́.
5: A kú mọ̀rọ̀ ọdún yóò jàárọ̀.
1: Àmì Ọlọ́run.
5: A tún gbogbo àwọn tó ń ṣàánú Ọlọ́run rọra ṣàánú àwọn náà. Wọ́n ò rí léwọ̀ lágbára Ọlọ́run. Nǹkan ní sọ̀mí wọn a mọ owó yìí o.
1: Àmì.
5: Ẹ̀yin náà ṣé o.
1: Ọlọ́run ló ṣe
5: wọ́n. Ó yẹ fún mi níbèrè.
1: Lọ́dọ̀
5: ọba àmọ̀tán. Lọ́dọ̀ ọba àmọ̀tán.
1: Nọmba sẹ́fún lọ́dọ̀ ọba àmọ̀tán. Ṣé ń gbọ́ mi dáadáa?
5: Bẹ́ẹ̀ni
1: sà. Ẹ kàn bá mi dárúkọ mẹjọ péré táwọn olóòṣà okó máa sọ ọmọ wọn orúkọ mẹjọ péré.
5: Olóòṣà okó. Òṣàbí.
1: Òṣàbí yes.
5: Òṣàwálé.
1: Òṣàwálé.
5: Olóòṣàdé.
1: Olóòṣàdé.
2: Òṣàfúntọ́kọ.
5: Òṣàbùnmi. Àti lórí. Ẹ ti rẹ́rìn ní ìgbà. Ẹ ti rẹ́rìn. Ó de ṣàtọ̀ fún wa.
0: Ìgbà ìpè òṣà wálé, mo ní òṣà fún un tán kọ́.
1: Òṣà rí léwọ̀.
2: Ọba ló ṣàbùn mi, ó kò ògbó.
1: Oda, oda, keto to pari. Mama.
0: Mama to.
1: Hey, mama, mama.
0: Oja kwa da fun to.
1: Hello.
6: Hello.
1: Hello, sir.
6: Eda san kwa la.
1: Yes, sir. Ba mi nje bu ni e o.
6: O se je ni e bu ni.
1: Yes, sir.
6: And yes, sir, ki ni oro.
2: Baba mi, sir. Enle, sir.
6: Ako eto. Gbogbo ala ti lẹyin wa oju ni ti wa lagbara Ọlọrun.
1: Ami, aku palẹ mo
6: bu. Aku palẹ mo tun ọjọ yẹn laṣe.
1: Ami Ọlọrun.
6: Ati ti fẹ mo ni ti na.
1: Ami.
6: Ba mo tan ikere ke wa.
1: Ibere.
6: Ike wa.
1: Ike wa. E pari owe yi.
6: Ah, e ba fun ni lowo e ja mu ku ya fun ibere kejo.
0: E le mu mi o. E le mu mi o.
6: Oya e mo mi. A ti ri e. A e ma se ta ko mi ba, ba mi ti fe fun mi ni o. E yi le nta ko mi ati mi o.
0: Mo
1: tro ti ji lo ni ni.
6: Oya. Mo gba ta.
1: E wa pari owe yi. Akoba ni le kute ile.
0: Se koro.
6: Akoba ni le kute ile. Akoba ni le kute ile. E pari ofun wa.
1: Gbogbo e wa inu ile lo ti je tan.
0: Ni n to ro.
1: To di ro ji.
0: Ni n to ro. Ni n to ro. Akoba ni le kute ile.
1: Gbogbo re si ate wa wa lo ti je tan.
0: To ye ke han gan. 08097949 0906 2949 tabi 0705 5949. Hello, e ka so.
6: Hello.
1: Hello, sir.
6: Ẹ ká sọ́sọ́.
1: Yes, sir.
0: Afa serifu láti sọ́kà.
6: Bẹ́ẹ̀ ni ma.
0: Ẹ
6: ká sọ́ ma àpò
0: amóhodun. Yes, sir. Amọ̀kùnrin ọdún. Ṣé sọ́kà ni a mọ̀ gbé bọ̀ báyìí?
6: Yes, sir. Ah, ọlọ́run ṣe ọrùn.
1: Àmì Ọlọ́run.
6: Ẹ ká sọ́.
1: Ta lè fẹ́ bánájà lọ́sàn yìí o?
6: Bá a ma ta ni.
1: Ìbéèrè lẹ́ẹ̀kẹ́lu lẹ fẹ́.
6: Explain number three.
1: Number three. Ẹ kàn bá mi dárúkọ ọ̀gá sọ́jà mẹ́rin péré. O ti se gomina ni lu badari.
6: Kaliba jita.
1: Oma deni.
6: Kenyo yenke wosu.
1: Oma deni, oma mba alo.
0: Afase ni.
6: Oma
1: mba alo, oma ti fwa, oma ti fwa lese ken.
6: Kenyo wosu.
1: Oma ti fwa lese ken.
0: Oma mula o.
6: Apka. Ta.
1: Mo jari ogo ti mo se. Mo jari ogo mi.
6: A ti gẹ́gẹ́ yẹn fún
1: mi. Wọ́n padà béèrè lọ́wọ́ obe. Wọ́n padà béèrè lọ́wọ́ obe.
0: Nígbà wọ́n
1: ti ẹ̀ wá mọ́. Wọ́n padà béèrè, wọ́n pàtì jùdà, wọ́n béèrè lọ́wọ́ obe.
0: Nígbà wọ́n ti ẹ̀ wá béèrè.
1: Sàdé kọ́kọ́ bẹ̀rẹ̀.

0: Ẹja mi sì já, ó mà fẹ́ gbà yé. Adúpẹ́.
1: Afáṣẹ́rífù tí mo rò pé Afáṣẹ́rífù ó mu lónìí. Yóò dé lẹ́ẹ̀kejì láti gbà wọ́n sí ń pè. 0705-5009-409-0906-2009-409 tàbí 0809-7009-409 ẹ̀lọ́ ẹ̀ká sọ o. Ẹ̀ká sọ o. Ẹ̀ká sọ o.
0: Gbọ́n yín dáadáa o. Bóyá bẹ́ẹ̀ bá rí bá rí wa pè padà ojú òpó yín rí bákan bákan o.
2: Ẹ̀lọ́
0: ẹ̀ka sọ̀rọ̀. Ẹ̀ka sọ̀rọ̀. Ìyálòde ni ẹ̀.
2: Ẹ̀ máa mọ̀ ṣe o.
0: Àmì ọlọ́run.
2: Pàtí tí ẹ̀fẹ̀ mò ní dé náà.
0: Àmì àmì.
2: Àdìkú ìpamọ́ ọdún aṣọ́dún ayọ̀.
0: Ibo ni
2: gbogbo àwọn alátìlẹyìn wa a kí wọn o.
0: Ibo ni tiwa bá yín.
1: Ibo ni a
2: mọ gbọ́dún bàbá yìí. Èmi ní
0: Èmi
2: wà bá yín.
0: Ẹni àgbàlagbà lọ́ọ̀mù.
1: Ẹni yára ní gbé
2: o. Ẹ ẹlẹ́ méje àgbàlagbà láyé mi. Ògbé mi tì mí.
0: Àmì ọlọ́run.
2: Mo kí gbogbo àwọn alátìlẹyìn wa o.
1: Àwọn náà
2: kí. Mo ò ní dán bojú wáyé.
0: Àmì.
2: Abiola Yaniya lè fada sáàtì tó dé sóde alámẹ́lá àtàwọn tó kù tí wọ́n darapọ̀ máa.
0: Wọ́n gbọ́ yí.
2: Ọ̀rọ̀ àmì gba aṣọ fún ọ̀yọ́ o.
0: Àmì.
2: Báàmí ẹgbẹ́ mi ń béèrè látọ́dọ̀ sí.
0: Ìbéèrè lẹ́kẹ̀ẹ́.
2: Ìbéèrè kẹfà.
0: Kẹfà. Ṣé ń gbọ́ mi dáadáa ṣá?
2: Mà ń gbọ́ yín.
0: Ẹ kàn bá mi dárúkọ èèwọ̀ márùn-ún péré ní tọmọdé ọ̀gbọ́dọ̀ sí.
2: Kí ló ní dákọ?
0: Èèwọ̀ márùn-ún fún ọmọdé ní tọmọdé ọ̀gbọ́dọ̀ ṣe. Èèwọ̀ márùn-ún.
2: Èèwọ̀ ọmọdé márùn-ún. Ọmọdé ọ̀gbọ́dọ̀ jókòó lórí odó.
0: Ọmọdé ní.
2: Ọmọdé ọ̀gbọ́dọ̀ jókòó lẹ́nu ọ̀nà. Ọmọdé ọ̀gbọ́dọ̀ fọwọ́ ẹ̀dọ̀.
0: Ọmọdé
2: ìjẹ lẹ́nu ọ̀nà. Ẹ kò gbọ́dọ̀ jókòó lẹ́nu ọ̀nà
0: lásán.
1: Ẹ
2: kò gbọ́dọ̀ jókòó lẹ́nu ọ̀nà kò gbọ́dọ̀ fọwọ́ ẹ̀dọ̀. Ọmọ ẹ̀kẹ́ ìwé ẹ̀nu òjò. Ó ti pé márùn-ún márùn-ún.
1: Èmi wà ẹ̀nu òjò.
0: Ìrọ̀ ti pè márùn-ún. Ọgbọ́n òdìgí ẹnu ọ̀nà ipọ̀.
1: Ẹnu pọ̀.
0: Ẹnu
1: òjò.
0: Ẹnu ọ̀nà ilọ́dẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí.
1: Àtúrò òjò. Báyẹ̀ pé kò gbọ́dọ̀ sùn lẹ́nu
0: ọ̀nà.
1: 0705-5000. Ìyálóde ó padà
0: pọ̀. Agbọ̀nira wa ni.
1: 0906-2009-409. Hello.
0: Hello.
1: Ẹ̀ka
0: sọ̀sá. Orúkọ yín bí tẹ́ ti ń pè.
3: Ọmọ Fọláhànmí láti Bolúwa díẹ̀.
0: Ẹ káàbọ̀ sórí ètò wa.
1: Ọmọ Fọláhànmí. Láti bo.
3: Láti Bolúwa jí.
1: Láti Bolúwa jí.
0: Ẹ káàbọ̀ sórí ètò wa. Ta lè fẹ́ bá nájà.
3: Àdìrẹ́ bí ẹgbẹ́ ọ̀tọ̀.
1: Ọmọ Fọlá orúkọ yín ìgbà àkọ́kọ́ ni lórí sáré ibùdó ni.
3: Ìgbà àkọ́kọ́ ni.
1: Ìgbà àkọ́kọ́. Orúkọ
0: okay,
1: no. Orúkọ ndùn létí.
0: Okay, no.
1: Ndùn létí.
0: Okay, no.
1: Ndùn létí.
0: Okay, no.
1: Ọ̀dà ṣé ẹ nípa ti kíyín káàbọ̀ dáadáa.
3: Ẹ ṣe o, àdúgbò lọ o, àti bàbá, àdúgbò.
1: Torí pé wá jẹ́gbẹ́ àkọ́kọ́ yín, ṣé ń gbọ́ mi?
0: Kága fún ẹ nífà.
1: Mo fẹ́ fún yín nífà ni, tẹ̀lé tọwọ́ ọ̀fà bọ́. Ẹ bá mi dárúkọ, ẹ dárúkọ àdúgbò mẹ́ẹ̀ẹ́dógún 15 tó gbajúmọ̀ dáadáa. Nílùú Ìbàdàn.
0: Tó gbajúmọ̀ dáadáa.
3: Ọjà ẹ wá bá mi ká àbá. Ọjà ọba.
1: Ọjà ọba ni.
3: Lódìjà.
1: Lódìjì.
3: Bẹ̀rẹ̀.
1: Bẹ̀rẹ̀ mẹ́ta.
3: Muslim.
0: Muslim, yes. Ó di mẹ́rin.
3: Ìtàmọ́yà.
0: Ìtàmọ́yà.
1: Ìtàmọ́yà ó di márùn-ún.
3: Ìtàmọ́yà.
1: Márùn-ún.
3: Ọlọ́run tó gbó.
0: Ọlọ́run tó gbó ti mẹ́fà.
3: Ọjọ́. Ọjọ́.
1: Ọjọ́ yẹn lójọ.
0: Ọjọ́.
1: Mẹ́fà ni wọ́n dé tágo fi.
0: Ọjọ́. Ọjọ́.
1: Wọ́n mú àfù gan.
0: Ẹníjọ ní jọjọ létè.
1: Wọ́n mú àfù. Ọmọ
0: àmọ́ tọ́lọ̀ mi sí.
1: Kí a wá ló tún ẹ̀mí ṣe. Dọ́pù ìbéèrè ayélujára lẹ́ẹ̀kan
0: sí.
4: A ní ọjọ́ wo, oṣù wo, ọdún wo ni wọ́n ṣí aṣọ lójú àkọlé tó wà lórí Bawa's Tower.
0: Lókè ààrẹ.
4: Bẹ́ẹ̀ lókè ààrẹ.

0: ìgbéyàwó wọn ọdún méjìdínlógún òun ló pé ṣùgbọ́n kò sí ọmọ náà yọ̀ǹda ọmọ wọn wá ṣàpèjúwe arákùnrin tí wọn dẹ̀mí wọn légbodò gẹ́gẹ́ bí agbẹnusọ mọ̀lẹ́bí wọn wípé òun náà lọ́wọ́ tí ń fún mọ̀lẹ́bí lóúnjẹ.
1: Ẹ má já padà bẹ́ẹ̀. Ọlọ́run ọlọ́run àfijì ò bá sáyẹ lókù oyè ọlọ́run sùúrù ìpọ̀ sùúrù ìpọ̀ okùn bí o ká ìròyìn àwọn gunners náà nìkan lè mọ̀ pé tí àwọn kan ń ṣe tí wọ́n ń gba yìí ọlọ́run gbé wa gajúra wa lọ ni tí chelsea bá ti fẹ́ dára bẹ́ẹ̀ tá a bá ti gba kọ́ọ̀pù lákọ̀ọ́bàrún a máa ń ṣe patí ni tá a pera wa jọ a sì kun màálù ipá àwọn eléyìí ọ̀ka ni wọ́n ní àwọn mẹ́jọ lọ́wọ́ ṣẹ̀ báyìí wọ́n lọ gbé màálù pé wọ́n
2: ọgọ́dọ́
1: ẹ̀ tún gbẹ́ran
2: títí jẹ́ bá gbọ́ bá nǹkan
1: bàbá ò tí declare
2: gunners ni bàbá
1: wọn ò tí declare fún
2: wa gunners ni bàbá
1: kọ́ sọ pé kí n lọ mẹ́ran bódìjà á ṣe
2: bọ̀ gunners
1: kí lọ́lápọ̀ tó kọjá yìí
2: lọ́lápọ̀ nǹkan
1: kọ́ tó lọ gbẹ́ran àìtẹ̀yẹ kọ́là dọ́bò ẹ̀ bá ti sún fún chelsea london àjọ ní wákàtí àṣìṣe ara wa o lè làwọn ilé o màálù mẹ́ta mọ̀ ni ẹ gbé mo tún rí kan náà wọn láwọn ilé náà tún gbẹran márùn lẹsùn fẹfẹ sẹyìn
2: lóòtù. ẹ bá rẹ ni tó gbé mọ̀lúù.
1: tó gbé bojú wíńdò.

0: àwọn èèyàn ti ń gbé dáadáa ni torí èmi máa ń sọ yí pé ilẹ̀ tiwa ó lónìí ó dẹ̀ tún lọ́jọ́ ọ̀la nítorí pé ibi táwọn èèyàn ti ń gbé dáadáa ni bẹ́ẹ̀ fẹ́ kọ́ supamákẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ẹ láǹfààní àti kọ́ yóò ẹ tà gidi gan bẹ́ẹ̀ fẹ́ kọ́lé epo sórí ẹ ẹ láǹfààní àti kọ́ sí lórí.
1: Ẹ àníṣe tí bá wá níbi owó tèmi tí mo kó fún yín pé ẹ bá mi ra lẹ̀ bí ìgbà wo òní balẹ̀ ẹ̀ka ni mo sanwó lónìí yóò tó bí oṣù mélòó àbí bí ọdún mélòó kí n tó lè rí lẹ́gbà.
0: Ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ ẹ bá ti sanwó yín tówó yín bá ti pé ẹ ti ní àǹfààní sí ilẹ̀ yín bẹ́ẹ̀ ni tówó yín bá ti pé ẹ ti ní àǹfààní sí ilẹ̀ yín ṣé wá rí àǹfààní wà fún ẹ tí ò bá lè sanwó kìṣì láti san 40% 40% 3 million ilé wa tó wà ní olóje òun ni 1.2 million naira léyìn tó túmọ̀ sí pé 1.8 million tó kù yẹn ẹ dá sí mẹ́fà ó sì oṣù mẹ́fà ìyẹn ní 300,000 naira ẹ láǹfààní àti máa san lóṣooṣù léyìn tó túmọ̀ sí pé àwọn ilé wa bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ oṣù ẹ lè ra bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ ní ọjà tó jẹ́ pé ìyálọ́jà ìyálájẹ́ ẹ láǹfààní àti ra lé wa so 40% 2 million naira ilé wa tó wà ní àkúfò 800,000 naira ni ẹ̀dẹ̀ láǹfààní àti san 1.2 million naira tó kù láàrin oṣù mẹ́fà.
1: Ibo láti lè rí àwọn substance properties láti lè rí wọn.
0: Ọ́fíìsì wa ọ́fíìsì
1: yín.
0: Bẹ́ẹ̀ iléeṣẹ́ wa wà ní Laughter House Premier Hill ní Mọ́kọ́lá ní Ìbàdàn tẹ́ ẹ bá ti dé Laughter House ẹ̀yẹ́ kò béèrè wípé ẹ lọ sí soft sand wọ́n máa júwe ọ̀dọ̀ wa fún yín.
1: Ní 32 FM.
0: Bẹ́ẹ̀
1: àwọn properties yín tó jẹ́ pé bóyá àwọn òòrùn tí ìfẹ́ wá ṣọ́ọ̀bù yà àti ìfẹ́ wá sí iléeṣẹ́ yín bóyá lójú òpó ayélujára àbí nọ́mbà tá a lè pè yín sí.
0: Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ bí àwọn ọjà wa bó bá ṣe rí gbogbo àwọn ilé àti property tó bá ṣe rí ẹ lè lọ sórí TikTok page wa Instagram page wa àti Facebook page wa at softsand property òun ni lórí Instagram page wa
1: tá a bá ti tẹ̀ síbẹ̀
0: tẹ́ bá ti tẹ̀ sórí Facebook Instagram àti TikTok ẹ máa ti níbẹ̀ gbogbo àwọn ilé wa
1: òun
0: lè ti máa rí níbẹ̀ 091
1: 0916461 50 500
0: lẹ́ẹ̀kan sí 091 0916461 50 500 tàbí 091 0915 55 55 00 55 55 lẹ́ẹ̀kan sí 091 1555 0055 adẹ̀ ní website wa náà www.softsandproperty.
1: nọ́mbà wo ni wọ́n tún lè pè.
0: Lẹ́yìn tí àwọn nọ́mbà tí mo pè yẹn bí tí ẹ bá rí ní kí lorúkọ ẹ tún lè pe àáfà làbùrùkì
1: látọ̀ ọmọ apárí yẹn
0: bẹ́ẹ̀ bí àáfà làbùrùkì sórí 080 55 76 70 84 84 080 55 56 70 84
1: ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí kí n yọ̀ọ́
0: orúkọ mi ni Esther Falade láti lè ṣe substance property.
1: Ẹ ṣeun àdúpẹ́ o tó títí ìgbà míì tẹ́tù pàdé wa oroke lórí ìròyìn kàyéfì fún titọ sọ ni olúbi pé fàtóyè ló kọ mi ká ní ọjọ́ rẹ̀.

0: Civil and Construction Company.
1: Ilé-iṣẹ́ ajórimọ́ni tó bá jẹ́ ká jórimọ́ni ká finú ṣẹ̀dáhùn èlò tó péye tó dùn bójú wò.
0: Atilọ́lá Steel and Construction Company.
1: Lágbádé fún gbogbo ẹ̀yin agbaṣẹ́ṣe àtẹ̀yẹlára túta. Tẹ bá fi àjọ onírin tí kì í tẹ̀gbọ̀rọ̀kọ̀. Ilẹ̀kùn onírin àti ojú fèrèsé tipa olè òní ká. Òrùlé onírin ayọ̀rù tó dáa tó dá lòpẹ́ pẹ̀lú àwọn iṣẹ́ rí míì. Atilọ́lá Steel and Construction Company. Ló lè bá yín ṣe. Iṣẹ́ wọn dáa, ó tún dáa ju tòkè òkun lọ. Bẹ́ẹ̀ ló sì rọ́jú. Yóò di contractor ni wọ́n. Ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ṣiṣẹ́ wọn. Àǹfààní wà fáwọn tó bá fẹ́ kọ́ nípa iṣẹ́ yìí. Wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ rélùwéè láàrin 2 kìlómítà 110 àti Ìyànájà Alẹ́sìlọ́yẹ̀ Ìbàdàn.
2: A tó wà ní ìdí ìta ẹbẹ ní bus stop area. Ọjọ́ ojú ọ̀nà Morosẹ̀ tó lọ sọ́yọ́.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0805-701-3619 àti 0703-940-0431.
3: Ìrọ̀rùn dé. Gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́lójúmọ́ tó ń ṣiṣẹ́ déédéé tó sì yẹ kó jẹun tó dáa fi ń tọ́ da àpanu. Kingdom Foods Nigeria Limited tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore lóní ẹ má wulẹ̀ sòpò jìnnà mọ́. Bẹ́ẹ̀ fẹ́ ra aláfúnẹ̀gbá gàrí funfun tó kan lẹ́nu gbírín gbírín fùfú tó funfun lẹ́lẹ́ tí òòrùn bànàbànà àkàrà bean snacks yellow pap ògì pupa tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n bá fi nǹkan panu sẹ́nu tó kí ká fi tó dá panu lẹ́yìn òmu gàrí fi gàrí tẹ̀bà ká fi gàrí tó lókuta tẹ̀bà ògì tọ́lẹ̀ láwọn àkàrà panu tó tún ṣe mú gàrí. Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ẹ̀ máa fún oúnjẹ tí ò ní máa tó tó han ara ẹlẹ́ mọ̀ oúnjẹ tútù tí Kingdom Foods Nigeria Limited ń pèsè ni ọmọ ara òkòtó àánú multi service ventures ló ń sàpínká ẹ̀ tó ń tà bó fẹ́ rà lọ́pọ̀ tàbí lára tún tà òkòtó àánú multi service ventures ni ó kàn sí ní KS Motel Shopping Complex Total Garden Oríta Mẹ́fà Junction Ìbàdàn telephone 0803330-4174 0803330-4174 Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ojú mi dá oúnjẹ pọ́nbélé tí wọ́n fi kẹ́míkà pẹ̀lú ẹ̀.
4: Kọ̀méjì àdánù ìṣẹ́jú tó bá mọ bẹ́ẹ̀ àti fí ẹyẹ gàgàgà. Ibo ni wọ́n fẹ́ wà níbi àṣekágbá ìdíje ìfẹ̀yẹ UEFA Champions League lọ́gbọ̀njọ́ oṣù karùn-ún ọdún tá a wà yìí. Ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún nínú ilé máa mú ẹbí ọ̀rẹ́ àti ojúlùmọ̀bọ̀ ní Watershed Event Center lójú ọ̀nà Loyola College Old Ifẹ̀ Road Nìbàdàn fún àṣekágbá tí rúre wọ́pọ̀. Gbangbangba ni àwọn móhùnmáwòrán wa mọ́kàn kúrò níbi fínrínfín tí èrò òyìnbó tí òyìn ọ̀pọ̀ ènìyàn bí a ti ń ṣe látàyè wá. Ẹ wájà lọ́dún kọ́ méjì léde Yorùbá pọ́nbélé. Ẹ jẹ́ ká jọ gbádùn bọ́ọ̀lù yìí pẹ̀lú ariwo àjàsà àti ìyàlẹ́nu bọ́ọ̀lù gidi. Nǹkan kò ní fòyín rí nínú ẹ̀gẹ́ ẹ̀kì àti àwọn mímì. Jẹ́ ẹ tún já ọ sí kì í ṣe nípa káwé bọ́ọ̀lù nìkan o. Àkàkà tí àwọn ẹ̀bùn ló wà nílẹ̀ láti fi ṣe ìfàjẹ́ lọ́jọ́ náà látòrí aṣọ ògbà bọ́ọ̀lù tó jọjú. Àwọn ohun èlò ilé tó ń lóná kódà ẹ̀bùn owó gan kò ní gbẹ̀yìn lọ́jọ́ ìfẹsẹ̀wọnsẹ̀. Àwọn alágbàtẹrù ní iléeṣẹ́ Rẹ́gẹ́ London Dry Gin. Ọ̀fẹ́ lọ́wọ́ wọlé fún gbogbo ẹni tó bá wá lọ́gbọ̀njọ́ oṣù kẹta. Bẹ̀rẹ̀ láti aago mẹ́ta ọ̀sán nígbàgede Watershed.

0: aki dake ku aki wosun daran bi nkan si oto dake bi eni ma ma fe fi aimo ka gbe mi ara eni salaye tin si o aya wogun to lo si salaye alagbo laje tun ma bi agbowo nbadan ti oyan ese kankan ni posin opo ni nkan se lagbo ara to nkun to bore mole wa salaye ni salaye alagbo laje tun ma bi agbowo nbadan ai romo bi ni telomi arun balopo lojo pipe lori to legacy ogbe enu arun malegun atogbe lori awoka narun ajaka oko mo ma de otete si otete soro o legbo oge amusagbara soro ketekete na ro won agbo topo yin o nife si o ga lo na bayo tin se ni pelu amulo ti sese lo fin ju won se pe won bo kevin kankan lagbo ara 08058984013 08058984013 whatsapp number 07039902958 fun kude kude agbo ara e kan si salaye alagbo laje tun ma bi agbowo nbadan debe salaye ogbagbo o se gbadun tara
1: Ẹṣin ló lè rẹ sí sá. Ìrò dẹ̀dẹ̀ ní tòdẹ̀. Ètò tó pójú owó kò nílò àyẹnú kiri. Gbèsè 32FM 94.9. Laughter House, orí òkè tètè Premier, Mọ́kọ́lá Ìbàdàn.
2: So lẹ́ẹ̀kan sí ẹ̀yìn ara ilé Yẹ̀sù kẹ́bọ̀ padà sí ìkànnì 32FM 949 Laughter House. Orí òkè tẹ́ntẹ́ Mọ́kọ́lá Ìbàdàn. Mo sì bèrè lọ́wọ́ ẹ̀yìn ara ilé pé tó bá jẹ́ yìí ni ẹ̀dẹ̀ ti sọ tó bá ṣe mí ni o. Màmá kan ní àwọn akọ̀ọ̀rọ̀ afilélẹ̀. Ìdí tó ṣe fẹ́ filélẹ̀ ni wípé wọn làwọn ò fẹ́ wàhálà. Wọ́n á filélẹ̀ fún ọ̀rẹ́ ọmọ wọn. Ẹ gbọ́ná kí ni ká sì pé ọkọ màmá ẹ o wá gbé ọ̀rẹ́ ẹ fún ọkọ màmá ẹ. Àwọn náà wá fẹ́ fẹ́yàwó kẹta wọn ò bọ́ síwájú rajà ó wá jẹ́ ọ̀rẹ́ ọmọ tí wọ́n gbé wá fẹ́ wọn. So àrírò eléèrí a fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni Ọlọ́run a máa kó wa yọ. Ṣé rí lórí òtí òtí ní gbogbo alamọ̀ pé ọjọ́ Wednesday pẹ̀lú ògo Ọlọ́run tí Kristi bá fa bíbọ ẹ̀ sẹ́yìn ọjọ́ Wednesday ni ọdún iléyà. Arábìnrin ló fi ọ̀rọ̀ kan tó mi létí. Ọ̀rọ̀ yẹn dẹ̀ gbomi lójú wọn wọn ló dun àwọn gan. Wọ́n ní ọkọ̀ àwọn ò wá sún nǹkan táwọn expect kó jáde lẹ́nu ọkọ̀ àwọn kò jáde lẹ́nu ọkọ̀ àwọn. Ọdọ́ àwọn náà dẹ̀ ti take stand àwọn o ṣùgbọ́n àwọn kan wà ń wò pé ibo làwọn tiẹ̀ ti lẹ́bi. Mọ́mi wa ẹjọ́ mà ibo la ti jẹ̀bi ẹ bá wa sọ̀rọ̀ ìfáwọn èèyàn ibi tí mo bá ti jẹ̀bi kan dá mi lẹ́bi ẹni gangan mo fẹ́ kẹ bá mi fi ṣètò kí n lè tètè lọ ṣàtúnṣe. Mo kí gbogbo ẹ̀yin ọlọ́dún wa lẹ́ẹ̀kan sí wípé àkópalẹ̀ mọ ọdún. Ẹ jẹ́ ká ṣe bá ṣe mọ́ o ẹlẹ́wàá ṣàpọ́n èṣí mo rówó pẹran ọdún yìí mi rówó pẹran ọrùn ò ní jábọ́ o àlàáfíà lójú o ẹni tó bá wà lálàáfíà ẹni tí nǹkan kan ò ṣe tó gbé apá tó ṣe é gbé tó lè rìn bó ṣe wù tó lanu tó ń sọ̀rọ̀ tó ń pè tó ń dáhùn tí wọn ò só mọ́lẹ̀ nílé ìwòsàn tí wọn máa fún lómi àti ẹ̀jẹ̀ olóran tí pọ́dún ń bọ̀ o. Mo bẹ̀ wá in tó bá ti bá ẹ̀jẹ̀ ká ṣe tó bá yọ aṣọ pẹ́ṣẹ́pẹ́ṣẹ́ fáwọn ọmọ fine bí ò sì yọ nkankan tó bá ṣáti yọ ẹ̀mí tó sì yọ àlàáfíà tí nǹkan kan ò ṣe ẹnìkankan. So ẹ̀jẹ̀ ká ṣe alhamdulilahi rabbil alamin pé olúwa mo dúpẹ́. Àǹtí sẹ pé ní ọjọ́ Thursday àwọn lọ sí family house táwọn ti máa ń ṣeléyá lọ́dọọdún. Wọ́n ní torí ọkọ àwọn ó ti send ẹran tó fẹ́ fi ṣọdún sí grandma. Àwọn wí pé cottage tó wà ní pálọ̀ yìí àti ti yàrá màmá àti ẹnu ọ̀nà ó ti tọdún mẹ́rin. Ẹ jẹ́ kí n surprise sí grandma. Àwọn máa wọn tó máa ń ṣe cottage mọ̀ irin yẹn ti wà aṣọ yẹn nìkan náà kọ̀ máa no ma change. Then wọ́n ní last month ọkọ̀ àwọn tú gbogbo sitting room yàrá everywhere wọ́n tún fún ní another touch wọ́n tún tukùn dáadáa. Àwọn tó wá ń ṣe curtains àwọn mú wọn lọ pé I just want very beautiful one. Wọ́n wá wọ́n ṣe àwọn ní kó gbúdọ̀ gbé express ni tí tó bá sì mọ̀ pé Thursday táwọn mú wáì táwọn dẹ̀ ti tẹ̀lé tó bá máa tẹ̀lé padà aṣọ táwọn bá mú tó sí wọn yìí táwọn bá ti rí gbà Saturday kó má bọ̀dà kí ló dé. Wọ́n ní tó ń tẹnu ẹ̀ kò lè disappoint àwọn. Àwọn akaṣọ lọ Saturday àwọn sì wọ́n yọ gbogbo ilé tó wà ń bẹ́ ẹ̀ mama ń gbẹ̀ wá yọ ilé tó wà ń bẹ́ẹ̀ kí lẹ ti fẹ́ ṣá mama ẹ̀ wo àwọn tó bá fẹ́ kán wá kobot mo ti ra mi si be won ti lawon sa se sitinru mi e ti wa o ti se you know won lawon joko awon ba mama soro pe mami kili ama wa ni igba odun mama dan pe se ni ti jije won ni be da nta ma nse na ni sugbo da bi pe lodun yi awon omo lagbaja ma wa gbugbo awon ton ma wa within Ibadan na wa awon omo akasegbe na ma wa so nkan ta ma se lodun yi o ma po die si iyawo wa da mama lohun wi pe toyin na ni mo se wa ba yin se me pe oko mi ati iyawo boda kekere awa meji ta ku niyan awon to ku won si nle gbugbo ti travel out toyin na de mi se ni pe kin wa won ta fe se ki apa to ba je olopo kan ni ma pe abi olopo meji la ma gba ki o nje yen ko le lo dede won ni bi ti mama ti tuto soke ti mama ti foju gba niyan laye laye olopo bo ki lo mu yin ki lo se yin lowo se be le se tuduta bo te je pe tesi ere ni ba yin dowo bo bo keni kokon bo ba gbianju asi olopo o ti e gbudo o ti e to be bo ba mo olopo de bi o mo tun ma foju re ri awon olopo teyin yawo yi o ba ti le se e gbagbe awon ma gbo lo wa se oni mama ma so dija oni mama ma so oro yi dija mama ba pe oko awon ni ale Saturday kilo fun yawo re to ba ti je pe ori olopo ni ko ma wule wa rara awon o fe ri ki ko ba wa ko ba yoju sile odun rara oni gba to wa di aro Sunday tawon se gbogbo won tawon fe se you know ko to di pe ojo yen bere won loko awon pe awon pe nbo bawo ni kilo fa wa ti mama po awon bere pe se won ti lo awon oraye lo ni po gbogbo redi gba ti mo ti le keran lo yen ti won de ti ba wa kun kini gbogbo ere odojo odun ah won ni ka lo ti lo ni wa ri awon ti lo surprise si mama pe sisin room awon ti change curtains yara won kankan in fact gbogbo beddings won awon ba won se you know best spread everything gba awon tun jo mama loju awon sesa mo nte ma nra si bed mi o moruko mi de fe si pe that's nice of you ki wa lo fa iwo ati mama ti mama fi se pe to ba je pe ori olopo ko ma wale odun sube pe ran meji lara ko de se ran kekere emi no de ki so mo kekere mo at 60 ah iduta idunrin ati si agbanu o ti de sara mi se ki wa wa lori ijoko ki n fowo leran ki ma wo yawo boda kekere ko ni ko dawo bo eran meji maso nkan ta fe se nti mama ni ka se o koja nkan to je pe just anybody le se won ni tori pe awon ore awon kan awon ti ri won ti pe mama le si gbogbo awon to nbo agba chiari mama la gburo rent at least 3 dozens of chair kan ba won ta canopy emi ni mi o le wa ni mo se lo bi mama pe mama kini kin tun wa si mo se ni tori awon mo wa ni tori olopo to nbo mama de ni to ba ti mu olopo wa mi o gbudo wa le odun e je kin da ke nbe yin sheri ma je kin so toro fun yin ati yawo to dagba ti o je 860 ati yawo to je 840 eyin mama ko se fe gbo alaja se fe gbo e jo nitori olorun ma e je ki won fowo won dara to ba wo won gbo lowo yin now yes aba wala no dida ifun eran pipo e so fun shin iran sokotan isi tabata it's not easy en to ti lo bi se Monday to Friday en to ti sise gbogbo stress yin si wa lara e o se pe o fe gbo olopo se bubu e lo fe na se fe kawo olopo je won odun e fe kan je ah iro ko possible no ko possible sere yin mama kokon wa nu e sa fe make sure pe iyawo omo yin gbo o gbo kutukutu bi le Galilee o gbojo kolo awon iyawo yen na ti se kona mo yin lowo si o ba ni o fe kolopo meta wa to ba ni o fe kolopo meedogun wa si yin ni wi pe onje ti e fe fi se leya leyin igba ton ba ti ba yin pa eran leyin igba ton ba ti ba yin ha awo e leyin igba ton ba ti ba yin kun e je ko supervise awon olopo e je ka awon olopo yen ba yin dana won to ba ta olopo ba de ti ba yin dana emi ni le fifo ni emi ni gbogbo ton fi dana ni wa ba yin tidy up everywhere ma neat wa handover fun yin alaje ma je kin ba yin ja emi o side anybody o no I'm not siding anybody me they take side sugar ti mo so ni wi pe awon yawo ile atijo laye bada amuda aladuke diyawo ni bada amuda aladuke diyawo ni bada amuda mami yen ti lana asiko yen ti lo seri generation ta wa yi awon yawo gun fe gbagba kugba awon yawo gun fe gbogbo nto ye kon se se me pe lati jo awa ko yo le mo dupe mi o to ri mi se mo ti emi we du to mi lo lowo mi iyan la pasteless nbo ngba yin te we du se mo si eri se mo wa na debita ma wa ni pe te fe fi nkokon lo mi ngba ti mi ni lo ni I won't call me they need love be fast ni won ko we du le bayi si le le si se mo se yan mo la won yawo de no mo rojo gbola o jina ko jina odun ko dun won mo je be na ni se wa rawon yawo ile kon seyin awon yen ti tujin up awon yawo ile kon atoje pe ah te seri lane ti won park si ti en to ba se mona mona won a ro segbe ni ti yawo ile yin ba so wi yawo te fi owo yin fe to ba ni ile ya odun yi olopo lo fe wa dana mo fi olorun oba be yin alaja alaja agba nbo le nlo e fe palekunde mo ro be ke ma okay mo da mo ti duro te ba ti palekunde ke ske se pe ti pade ki le e se pade o ye joko eyin gan mo fe ba soro alaja agba e fi awon iyawo yi lorun sile e je ki won mu olopo wa ki ko se pe won kuku fe lo sun ri won fe lo sun no na won no a wa nbe ile isa won o ba le fi owo se e je kan fowo se won wa no si bere si ni beyin won ni e wa duro ni duro wi pe to ba ti je pe olopo lo fe mu wa se eran meji iyawo omo yin ati yawo keji awon meji won se jollof fries se yan lale ma gbo an se ni mama ni awon se jollof fries awon se fried rice o father no si gbo gbeyin so ka won tete lo wa ba pon to ba da ti ru awon sat o father ti o mo tan sosan gan ni won tun se moyin se fe pa won ni mo beere lowo yin ni omo se owo meji ton ni e won ni mama ni pe awon pa won awon yawo agbole won wa awon o anyway sha emi fe ba won bebe te ba de wa fi ake kori wi pe iyawo omo yin agba yen o gbudo wa tori pe fe kolopo wa emi ko ni ma se idajo yen o un ti awon eyan ba wa so fun lori eto n to ba so fun ni ori eto ohun lo ma tele o alaja se ngbo se ri tin ba se oju opo sile eyin yawo ile to je wi pe e wa lara awon category to je wi pe looto yawo ile ni mi olopo de so mo ni intention lati gba olopo lo eyin ni eni ke kokko pe wole ti mi ba wa re ni te ba wa raye pe wole eyin yawo ile to wa je pe lodo odun o ti doro yin eyin le ma lo ndanu mo fe ke so experience yin fun wa to ba convenient fun yin mi ni ke ma lo da o eran ti pe olopo ti anti lawon fe gbe lo

0: tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi orúkọ mi ni Aisha Lawal mo fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ 32 FM lórí kan ní 94.9.
1: Ẹ̀lẹ́ wa disappointed.
2: Alúbàtà ń rẹ́sẹ̀ jábàtà onílùú dùdùn fìdùnnú pòwé àpọ́dúnú bẹ́ẹ̀ alúṣẹ̀kẹrẹ onágẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnú báráyé.
3: 32 FM 94.9 laughter house
4: orí òkè tètè premier mọ́kànlá Ìbàdàn.
5: Show me your 32.
6: Ṣé ẹ ọ̀rọ̀ Nàìjíríà gan kéèyàn fi ẹnu kéèyàn ọ̀dá kẹ́ni àwọn fi àìhò wọ́n mú nẹ́pà lójú títì ń pè wé mọ́tò wọn ò pé nígbà táwọn nẹ́pà ní ọ́fíìsì àwọn fi àìhò ó rí páwọn fi àìhò náà wọ́n fi wáyà kọ́ni wọn ò mú lé wọn dáadáa ó lè má já police station làwọn méjèèjì wà báyìí.
7: This kit was performed by Orolabi.
8: 32 FM 94.9.
9: Adel Zeba, grande circo, cabeça, Nani, Moutinho, Ronaldo isolado. Vamos ver, leva para o Brasil, Ronaldo. Leva para o Brasil, Ronaldo. Bate, gol, gol, gol, gol, gol, gol, gol.
10: Sporting Cristal.
11: Sporting Cristal.
12: Sporting Cristal.
11: Sporting Cristal.
13: Sporting Cristal.

0: omi. Mo bi yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dà bíi titun.
1: Wàá mi.
0: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yìí. Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrígi ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Tomato sachets. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ̀ dòdò, o ki, o dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
4: Ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n ń gbọ́ ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na where to unlock your phone dey bother you? Don't soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tuntun fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lóní rọrùn bíi power banks, chargers and charging cables, earbud tàbí headphone. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty, original and affordable. Our address nko. Number 31C. Post Shopping Complex ní dojúkọ Cocoa House. Kẹ́ tó wọlé lẹ́ẹ̀tì kan wá lápá ọ̀tún yín. Tẹ̀bá tún wá wọlé tán. Ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rèé o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀ sípẹ́ẹ̀lì celery
1: S-E-L-A-R-R-I-E salary
0: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary ọyà lọ́pìn ìgbìyànjú ẹ sípẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
4: Wake up, wake up.

0: Mami, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
1: Ó lè mọ́ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
2: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
3: Kí ló ń sún ọgbọ́n ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
4: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
5: Gbogbo ọjọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣa gbogbo ipá rẹ. Ṣa gbogbo ipá rẹ lójú òpópónà. Ṣa gbogbo ipá rẹ lẹ́nu iṣẹ́. Kódà, ṣa gbogbo ipá rẹ láàrin àwọn tiẹ. Bó ṣe ilé ijó, ṣa gbogbo ipá rẹ lábẹ́ bó ti lè wù kórí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Live it 100 MTN.
6: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: gbẹ́kì ṣe báyìí bóyá kí n sọ pé mo kókù káàtó àti pẹ́lẹ̀ rárá ni mí ẹni tó kọ́kọ́ jẹ blenda wa kaduna base ni wọ́n adẹ̀nà ikọ̀ ẹ̀wọ̀n làwọn máa rán yàn wà unfortunately ọjọ́ tó máa rán yàn wá yẹn wọ́n sọ fún mi mi ò mọ̀ pé ó máa rí bẹ́ẹ̀ bet you know me ẹnu fẹ́ because you know the okay so time tó wá sí èmi ò sí around tí wọ́n bá sì tún ní orí ọ̀fẹ́ yẹn ẹ DM mi please ẹ DM mi kí n lè mọ time tí máa rí sílẹ̀ fún yín tí bá tiẹ̀ ní sílé then for èyí tá a ṣe fún àwọn obìnrin akúkúrú àwọn tó jẹ but people will not always follow instruction torí ìdí èyí ẹyọ kan sì tún wà méjì sì wà nílẹ̀ fún jíjẹ báyìí then grace tá a rí látọ̀dọ̀ alhaji babatunde adedo rc kola mo ti fìyẹn sórí instagram látà náà bóyá èèyàn ò rí ni ẹ jàǹfààní kínní àbíṣe dada crystal ni mi ò mọ láìda o ẹ lọ sórí instagram àtàbí bọlá lamid please can I get sure now oscar yes aṣọ tó bá ti kọjá ọ̀la mi ò tẹ aṣọ kankan mọ́ yes tó bá ti kọjá ọ̀la aago mẹ́fà ọ̀la tá a bá ti parí ètò mi tẹ aṣọ kankan mọ́ ẹ máa fẹ́ bá a péjọ kò ṣe àfàṣẹwọlé champions league o àwa àti iwa tájọ máa ń rò pọ̀lẹ́pọ̀ ni o and people are asking me pé kọ́lọ̀ wo ni white la máa ṣe general white sefini ẹ ṣe o ọ̀rọ̀ mi ò lókun àwa ti yín tòótọ́ ó mi kì í mú ìpè díẹ̀ so ẹ̀yin tẹ́ bá fẹ́ jàǹfààní oya hello ẹ lọ sórí instagram mi àtàbí bọ́lá lamid ẹ dáhùn nǹkan tí mo bèrè pa kọ́lá yes sir
1: ẹ
0: káàsọ sá o
1: ẹ káàsọ tó sá sí ọ̀nà
0: yes sir
1: ẹ
0: jẹ́ ká mọ ẹ tó ń bá wa sọ̀rọ̀ ìtorí ara ilé o
1: èmi
0: ti mọ̀ torí ara ilé ni yes sir
1: ẹ jẹ́ kó ọ̀rọ̀ wa o ẹ ṣe
0: yes sir àwọn tó ń kọ̀ nǹkan social media bóyá lè mọ́rú ibi tí mo gbé dàgbà eré eré káwo làwa ò ṣe ẹ̀yin ti tóòsì ti kú rí.
2: òótọ́ ni ṣé rọ́bà wà ní táìmù yìí tẹ́tí máa play fẹ́nufẹ́nu.
0: rọ́bà wo rọ́bà band. mo kó àwọn ọmọ kan nínú àìkédà ń porúkọ bí ìbàyí ní ìyànà dùgbẹ̀ yẹn wọ́n lanu ni rọ́bà band tá a sọ sínú kerosene tí ó tóbi pampa. pistol last. àbí ojú oró ìyẹyẹ wọn ò bí eré náà mo ní ṣe toast kú rí ẹyin tẹ ẹ ṣeré parí o lè gẹ mọ́tò tómi o lè sáré lórí fẹ́ǹsì èmi agent alangba èyí tí wọn fẹ́ rà lọ́wọ́ mi tẹ̀fẹ́ kórí ẹ̀họ̀fọ́ ọ̀tọ̀ lówó rẹ̀ èyí tó rí ẹ̀bá ti fọ́ èmi ìṣíláde fọ́ wọn lórí ní títí wọn fọ́ lórí ni pé kọ́ máa fi ṣàkóso kò mọ́ wọn tún ṣe báyìí wẹ́dọ̀ wẹ́dọ̀ ìyẹ́ ìfòrí ẹ wọ́n máa ń bẹ̀ mí lọ́wọ́ eré ọlọ́ọ̀ni ọmọ pamù tí o yéèyè mo rí kú fún mi. hello yes sir ẹ káwọ sá. Rubber band. Pistol last. Ìpadàbọ̀ ẹ̀ ní ìyàwó ètò ẹ̀ lọ́wọ́ láyé ẹ̀ lọ́ lẹ́yìn ẹ̀ padà wọ́n bí yàn kú yàn lọ́ yàn padà. Ọlọ́wọ̀ ìyẹn o mo gbé ta kèké ọjà àgbà.
1: Èmi
0: fáyemí tí máa
1: já
0: tún. Ó mọ̀ dùn gan. Ẹ ṣe ọ̀sán ọjọ́ tilẹ̀ bá mi nù. A máa sọ ọjọ́ mi. Ọ̀gá wa délé jìnlẹ̀ ń bọ̀. Àwọn náà máa ń ṣe rọ àǹkan báyìí. A ní kírísítà láti skúù a lò òde mo jábọ́ lẹ́yìn ọkọ̀. Ọmọ bọ́dì bọ́dì skúù ọmọ tán fi sọ́stẹ̀ a lò òde láti gbé lẹ́nu lálùpọ̀ mo jábọ́ lẹ́yìn ọkọ̀.
3: Kí ló ń jẹ́ bẹ́ẹ̀?
0: adúpẹ́lẹ́gbà láti ìlẹ̀jẹ̀ pátápátá ọ látòrí alhaji látìdí adédo first birth àdìwá yìí ti ọdún aláṣẹun alhaji láti àdìyàmọ ajimọsúrò àdìyàmọ rẹ mùsùlùmí wa nìbàdàn ọgá sọlọ pàdé ọgọnà sípò láṣẹ wẹkìrì náà àwọn ọlọ́ọ̀fin ní ti alhaji èkó tẹ̀dọ́ fẹ́tífàṣẹ concept ìdòdò the challenge aṣọdún mi ti dúró bẹ́ẹ̀ wọn nínú ọ̀nà búrẹ́dì ìyẹn ti dúró báńkà ni alhaji abdulatif adébísí ọlọ́run jẹ́ ká fi ṣe àwátì o alátìlẹyìn wa ń dọlápọ̀ náà ọdọọdún ni máa ń gbòdìdí ẹran fún wa ń gbà àgbò lọ́dún yìí o gbogbo wọn láti látò kété désàlẹ̀ afa ali lamojú ẹ̀rọ wa á ní pàdé ayò tó bá tún di ní ọ̀la sí ya kàṣíà.
4: ìràwọ̀ kan yọ omi ìlú títì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dáti tú ẹfẹ ńdoṣù ó lé téńté ọba láàrin àwọn ọkàn ni dáti tú ẹfẹ 94.9 ìkànnì. ni ade ni ko sonu oke tende premier mokola ilu ibadan lati sun didun fo mo araye ibudo ayo atori sun idunu ni 32 fm iroyin asiko ti o leja mbakan nu ere idaraya lese kuku ati kaakiri agbaye se bi se wa ni agbadunu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afe re je lowo are ni je tenu ko tete boli ko ikan ni 32 fm do supa ran kaye 94.9

gbogbo kirakita ẹ̀dá lórí èkè ìpè kákan lè jẹ́ nǹkan náà ni ijó wa lẹ̀dá mọ̀ tó wọ́n jẹ́ nǹkan torí ẹ̀ la fi ń gbìyànjú lójoojúmọ́ ẹlòmíín aago mẹ́rin ààbọ̀ ló ti kú òǹlé mo mú àwọn kan tó yẹ pé aago mẹ́rin ò gbọ́dọ̀ kọjá àṣẹ́jú mẹ́wàá wọ́n léètì débiṣẹ́ torí ẹ̀ sálí 5 ló gbọ́dọ̀ gbaṣẹ́ ní tiwọn wọ́n dẹ̀ fẹ́ sẹ̀rìn láti lé wọn débiṣẹ́ ni tí ẹ ṣe ìrìn 30 ìṣẹ́jú 40 ìṣẹ́jú èlódẹ̀ lówó oṣù wọn tó ṣùgbọ́n bá parí ọlọ́run nìkan ni máa ń dé ìgbìyànjú ẹ̀dá ládé à ń gbìyànjú ni àpawó àpawó à ń gbìyànjú ni.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀ sípẹ́ẹ̀lì celery
1: SELARIE salary
0: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary ọyà lọ́kùn ìgbìyànjú ẹ sípẹ́ẹ̀lì turmeric
2: TURMERIC turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
4: I'm in love.
5: Hey, what's your fellow? Sonia Tomato Sachet. Oh, Sonia. My fellow Sonia Tomato Sachet gone. Oh, redodo. Oh, ki. Oh, dun. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. Amori ato yo. Onje mi adusi. Sonia Tomato Mix. Injeki onje dun.

0: ẹ̀ka àbọ̀ padà nígbà tá a lọ sí ẹ̀ka tó ń polówó ọjà.
1: Ṣáyídì òṣùpá o, ọ̀bùnrin mọ̀ ọ̀túndé.
0: Tá a lọ polówó ń tà ń tà á fún yín.
1: Ìjẹni láyé mọ́ràn.
0: Ara àwọn nǹkan tá a fi máa mọ iléeṣẹ́ rédíò tó gbéra tán. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá gbọ́ ó ń jíjẹ́ lè rédíò wọ́n lè mọ láìkì mọ́. Ẹ bá fẹ́ mọ rédíò tó gbéra. Àwọn ìpá wa ti pẹ́ díẹ̀ ń bẹ̀. Àwọn corporate advert ni ó lubẹ̀ pa. Rédíò yẹn gbéra nìyẹn. Ṣé ṣe rédíò tẹ kàn ń play promo ara yín? Ìpàdé kinní kan ṣàkábùlà ọmọ bàbá kinní lórí ètò tá a pè ní kinní kan ní gbogbo ọjọ́ kinní kan láago méjìlá ṣáago mẹ́fà. Rédíò eléyìí ò ráyè gbogbo yín. Ìjọ ilẹ̀ tí mo ń gbọ́ promo wa ẹ̀kọ́ kan ni. Ẹni pé rédíò yẹn tajà.
1: Òṣùpá o, ọkùnrin máa túnjẹ
0: o. Ẹ̀mẹ́ ò sọ pé àwọn tí àwọn náà tí Ọlọ́run ó ṣe tí náà fún yín o. Ọlọ́run ó rántí ẹ̀yin náà sí dáadáa. Ẹni fo owó ọ̀wọ́n rajọ ọ̀wọ́n mọ́ o.
1: Òṣùpá o, ọkùnrin máa túnjẹ o. Èmi lápẹ̀jẹ̀
0: ìgẹ́ni láì. Kò rọrùn.
1: Ọpẹ́ látọ̀ o, ìyàtọ̀ o.
0: Especially àwọn investors. Kí ló dé tà ń pé alábòsílẹ̀ yín èyí? Kí ìdẹ̀ ní gbé?
1: Òṣùpá o, ọkùnrin máa túnjẹ o. Èmi lápẹ̀jẹ̀ ìgẹ́ni láì.
0: Gbọ́ ẹ pàdé ọmọ bàbá kinní kan lórí rédíò yìí ní ọjọ́ kinní. Rédíò yìí wò gbéra.
1: Kápá èso ni ọlọ́gbọ́n wa rí fún.
0: Ṣáídì.
1: Ọkùnrin máa túnjẹ o. Èmi lápẹ̀jẹ̀.
0: Èmi dán.
1: Ìbákábíyèsí.
0: Ọlọ́run lójú orí bẹ́ẹ̀ náà o. Àwa náà ti kọ́kọ́ ṣìhárà kí tẹ́lẹ̀ o. Ti ṣìhárà orí kí o.
1: Ọba dàgbà máa ń tẹ̀pà olúwa.
0: Àwọn ìyá ó ní àwọn ìyá tó bá ní ṣọ́ọ̀bù lẹ́gbẹ̀ẹ́ iléeṣẹ́ rédíò wọn àkọrúkọ èèyàn lẹ̀. Sí nǹkan gidi tó lú ẹ̀ náà rà náà bíi gaàrí bí ẹ̀pà. Gaàrí ẹ̀pà kúlíkúlí. Wọ́n akọ Mr. Alágbájá. Ra gaàrí mẹ́ta. Ṣúgà kan. Ẹ̀pà mẹ́ta. Kúlíkúlí kan. Wọ́n akọ lẹ́mẹ̀ kò ní sí nǹkan gidi. Kò sí pòra mílíkì o. Kò sí pòra ẹyìn tí o.
1: Ẹ̀yẹ
0: tó lọ kàntín wọ́n tó kọ́ ọkọ ẹ̀ bẹ́ẹ̀. Ọmọ ìwà alágbájá owó yín ti ń wọ bíi tatikini ìtàmọ́. Kò tẹ̀lé fún mi oṣù tí fẹ́ẹ̀ parí. Èlò sì ń dérú fẹ́ gbà. Gbogbo owó jẹun tán. Bí àmọ́ gba kọ̀rọ̀ lọ́rí. Ọlọ́run mo dúpẹ́ o, mi ò fi yọ̀ wọ́n o, mo ń dúpẹ́ ni o. Tójú èmi náà ti lọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ pé mo lè sọ̀rọ̀. Ta ni o sọ pe ki n tun shut up at my 24 years 23 years on radio. O sọ mo lu ẹ. Hello, ta ló wà nbẹ?
2: Délé Akin ṣe lè ìjẹ. Pàpàpà tọ́mọ̀ yé ayé á máa fẹ́ ẹ, ọ̀ sì máa ṣe ẹ kúrò lẹ́rú.
0: Ẹ wà Abuja mẹ́ta.
2: Ẹkú ètò ẹ ra ta.
0: Ta ló ń kí mi yìí?
2: Rọ́mọkẹ́ Ládẹ̀jọ́ ni o.
0: Rọ́mọkẹ́ Ládẹ̀jọ́, orúkọ yẹn fàmílíà.
2: Bẹ́ẹ̀ni, ó ti pẹ́.
0: Ó ti pẹ́ gan.
2: Bẹ́ẹ̀ni.
0: Bí ọdún mélòó?
2: Ó fẹ́ tó bí ọdún, bẹ́ẹ̀ mi ọdún méje sá.
0: Tẹ́yìn ti ń gbọ́ mi lórí rédíò ọdún méje.
2: Bẹ́ẹ̀ni,
0: bẹ́ẹ̀ni. Ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni, but I try náà ọdún méje ní ìsọ mi kí ọdún. Ẹ ǹlẹ́ mà. Bó o ni gbogbo nǹkan ṣe ń lọ sí?
2: Ẹ wo, a máa lè jẹ ni o.
0: A sì kú mọ́ra ọdún o.
2: Ọdún ni o, ọdún o ní kòkòrò gbẹ.
0: Ṣé ẹ níbi tá a ti jẹun àbí ń júwe bí ọ̀nà méjì kan fún yín?
2: Àbẹ̀ ọdún yẹn tó wà lọ gbà o.
0: Ẹ jẹ́ ẹ̀tùdì lọlé o.
2: Àá lọ gbà o, ẹ bá júwe fún wa lọ́yọ̀ kọ yìí.
0: Ẹ lọ gbà bó wa, àníjẹ́ ti jẹran ọdún lèmi, sọ kí lẹ fẹ́ lọ gbà.
2: Ẹ á jẹ náà, ẹ á ṣe bá lọ náà ni.
0: Ṣé ẹ lówó ọkọ mi ò tún nílùú fún yín lówó ọkọ o?
2: Àṣé ẹ bá ṣe pọ̀ jù.
0: Ibo lẹ gbé? Pẹ̀lú ọjà ṣàrò lọ́jọ́ wọnú. Ipe o tó jìnà. A níbo lẹ̀ ń gbé?
2: Oríta ni.
0: Oríta ebo. Challenge oríta challenge. Kò jìnà náà sí mọ́ níyà náà. Oríta ṣá wá jìnà sí mọ́ níyà, mọ́ níyà lẹ́lẹ́ bẹ́ẹ̀ o. Ẹnu ìgbà ni ẹ wá lọ jẹ ẹran ní ságbẹ́ ni mọ́ níyà ni. Ọ̀dọ̀ tún bá èèyàn mi dáadáa, ẹran mẹ́rin ni mo ń pa. Ẹ ṣe ìyá mi. Mo fẹ́ júwe lórí ètò mi èní àti ọ̀la ibi tẹ́ ti jẹran ọdún ni mo fẹ́ júwe fún mi. Hello, ẹyin rédíò lọlẹ̀ ń pariwo. Ẹ̀wọ́ ọkùnrin lẹ̀ ń ké sí àrí.
3: Ọmọ tá sọ tá sọ tá.
0: Èèyàn ló mọ̀, ó bá ti mọ̀ yàn, ó ti mọ̀ yàn ni.
3: Ọmọ tá ròyìn tá ròyìn tán.
0: Wọ́n kàn ròyìn ẹ̀ lọ́nà ni.
3: Ọmọ tí ò ní wálẹ̀ láìláì.
0: Àmì o láṣẹ Èdùmàrè.
3: Oyè láàdé Abiodun láti Mọ̀dínà Adébólú.
0: Nǹkan ò ní sẹ̀mí rẹ̀.
3: Bọ́wọ̀
0: ni iṣẹ́ àṣírí ẹran ti bò lọ́dọ̀ yín.
3: Wẹ́rẹ́wẹ́rẹ́ làwọn èèyàn mú wọlé kẹ̀tíkẹ̀tì.
0: Kẹ̀tí kẹ̀tí ọ̀dọ̀ yìí ọmọ pé ibi tẹ́lẹ̀ mi ò ti rárá mú wọ́dọ̀ yẹn kò ní jẹ́wọ́. Àwọn ẹran kan wà tẹ́pẹ́ wọ́n máa ń bún yàn ni. Ẹran kan wà tẹ́pẹ́ àwọn ọmọ ni ó sẹ́ndì owó ẹ̀. Àwọn ẹran kan wà tó jẹ́ pé wọ́n ti ń dá dídá ti pẹ́.
3: Táwọ̀
0: tí ìjẹran dídá rí ẹran dídá.
3: Dídá ìfún ẹ̀ tí ìrànmọ́ ìdínà Adébólú ni o.
0: Èrò àwọn àánú ọ̀ ní jẹ́wọ́ fún wọ. Ọmọ ẹ̀ pé.
3: Ọ̀tọ́ọ̀sì bí àdàkà
0: wọn. Ọ̀tọ́ọ̀sì. Ojú òní tí ọ. Délé Akínmọ̀dé délé ìjìnlẹ̀, mo tún ti gbé sí àmì wọ̀. Ṣáìdì òṣùpá rèé. Ó bàbá Akeem. Àmọ̀ bóyá láyé ò wá sọdún Ìbàdàn lọ́dún ìní, bóyá yóò sì dúró ní màgòdò ẹ̀. Àmọ̀ bóyá Ràkúnmí ni ó tún pa lọ́dún yìí. Ní mo ń dára bó ṣe wù ú nínú ṣùpá. Ó lè lọ gbé ẹṣin dé márùn. Ẹ jọ lọ́dún yìí mi ò fẹ́ jẹ ẹran àgbo. Ràkúnmí ni mo fẹ́ jẹ. Ẹ bá rẹ̀ tó pa Ràkúnmí ẹ jẹ́ ń gbọ́ o. À tẹná débẹ̀.

0: ẹ̀yin ọmọṣẹ́tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ fún ọ̀gá yín ní ẹran ọdún ẹ jẹ́ bàbá ó tètè mọ̀ bí ìrọ̀lẹ́ òní ká má dara wọn láàmú jù ọ̀gá àṣírí ẹ ó bọ̀ lọ́dún ẹ má wọ̀rí mú mú bọ̀ ẹ sì mọ́ jù ó kọjọ́ ọ̀la gbogbo àwa rírú ẹ̀ rí ó wá burú jù ọ̀sán ọ̀la.
1: gbogbo african countries dé ìlú ọba kò ń sọ pé fún jimmy ṣe dáná fẹ́ jù.
0: ẹ̀yin ọmọ tẹ́ ẹ fẹ́ rẹran ọdún fáwọn òbí yín nǹkan ò ní sẹ̀mí yín o ẹ má jẹ́ ọ̀ bàbá ń bàbá gbẹ̀mí òkè tí ò bá ní yọ lọ́dún ẹ jẹ́ wọn tètè mọ̀ ẹ tètè pé bàbá pé tó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run o ẹ já ṣe alhamdulilayi bíi méje o bàbá yóò ti yé bàbá bẹ́ẹ̀ yẹn pé ṣé tí mo fẹ́ sọ ẹ ti yé yín. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò yọ lọ́dún yìí o ṣé ń jì kéèké yìí ni ẹ rí lákàtí. ẹ jẹ́ mọ̀mọ́ ó tètè lọ ó tètè lọ gé ní oníbùbù lójijì ẹ mọ bí ó ń búwò yín júwe fún yín èyí mọ lọ láàárọ o wọn létí ìdé o àlè ìṣúwọ náà tún mọ bẹ yín ètè lọbẹ bíi 7 yóò sì wọn yóò mọ lọ bíi 9:30 to 10 èbí 9:30 ilẹ̀ yóò ṣe kú nílé ẹ tó débẹ̀ yóò ti mọ wọn bí. ẹ sì gbé báàfù lọ́wọ́ torí mọ́ pọ̀ bẹ́ẹ̀ náà wọ́n ti bá ń yanjú ẹ̀ bí wọ́n ṣe bá ká bá gé lékiri lékiri ẹ jẹ́ wọ́n tètè dín yóò nídi pé yẹn jẹ́ ń pè kankan sí yẹn ẹ ti dín lẹ̀ bí ọdún kọlà ẹ ti dín tí ó ti gbẹ dáadáa ẹ gbé nù fírísà tí ààyè ẹ bá yọ tọ́nà bá wá ṣe tẹ́ níbi ó fún búrẹ́dì ládùúgbò wọ́n ti wa búrẹ́dì inú ẹ̀ kú ò ẹ à kó sínú kinní tíré ńlá àbí kẹ́ ẹ lọ ra yanran ńlá ẹ rà bọ̀ lóje bẹ́ẹ̀ bá ti lọ ra búbù náà ẹ ti ó gbẹ dáadáa ẹ wàá gbé náà yẹn ẹ fi kọ́kọ́rọ́ sí i. alẹ́ mọ̀ pé àlàyé ti já ju gbogbo nǹkan mọ̀ mọ̀ òru àárọ̀ ọdún tẹ bá ń lọ yídi ẹ̀yìn ó ti lọ gbé yẹn wọnú lé àwọn ìyàwó lé táwọn ò nílè lọ́n ti wọn òun yóò ti máa sebẹ̀. ìkankan náà ni ó padà kú sí ẹ mọ́ gbèrà yín lẹ́mìí gbóná bó ṣe jẹ́ ayín yẹn ni ǹjẹ́ wọn yẹn kó gbẹ dáadáa kí wọ́n gbà lóròró.
1: lápẹ́jẹ́ máa lè kọrin.
0: bọ́ ìjẹ́ pá díẹ̀ ni ìgbà wọn máa ń pa àgbò ìgbà náà lẹ́yìn ó dùn ti yín náà wọn ò jọ rẹ jẹ níwájú ilé yín ni ẹ mọ ara yín lé mọ o. ẹ tó wá lé yín lọ́dún tó lọ tó gé àgbò tó débẹ̀ lọ́dún yìí tó jẹ mọ̀lú kò lè mọ̀ bẹ́ẹ̀ bá gbé débẹ̀. àgbò máa ń dùn ju mọ̀lú lọ. àwọn tẹ́ ẹ bá máa ń promise lẹ́ran lọ́dún ẹ jẹ́ wọ́n tètè mọ̀ lẹ́ni tí ò bá yọ kí wọ́n lè tètè sáré wọn síbòmíì a ní dààmú o. hello o ìrọ̀lẹ́ ni o.
2: ẹ jẹ́ ọ̀sẹ̀ prayer wà lẹ́yìn sá.
0: ibi èwo ṣe prayer kankan o. hello. ẹ o ìyá ẹ kúrọ̀ lẹ́ o.
2: ẹ kúrọ̀ lẹ́.
0: yẹ́sù.
2: ẹ kú ètò.
0: ìyá.
2: kúrò láti lọ jẹran ọdún.
0: ibole fẹ́ lọ.
2: ẹbí rẹ bẹ ojú tẹ bá júwe náà lálọ.
0: níbo lọdọ yín ọjọ. ó dà pọ́ fẹ́ wọnú dí àbí ò wọnú.
2: ó wọnú.
0: ó wọnú. ṣé ẹ lè lọ jẹran ọdún nídò.
2: ìdò. ó sì dà.
0: kò jìnnà bẹ́ẹ̀ ran ọdún ni kò síbi tẹ́yìn ò lè wẹ́ràn lọ.
2: ìjọba ọdún náà ti bí ní ìdó.
0: ìbò ni ọkọ̀ mẹ́lẹ̀ wà wọ́ ẹ bá ti dé sango ẹ sì wọ ẹ ní sùúrù ẹ jẹ́ ìdú ẹ kò jìnnà ẹ bá ti dé sango ẹ sì wọ ẹlẹ́ẹ̀lẹ́ ẹ jẹ́ àwọn ọkọ̀ ọ̀dọ́ ńbẹ.
2: lórí pé máa jẹun ọdún kí n sì wọ́n
0: yín lọ sí ìdó. lẹ́bàá tó déwò ìdó junction gangan ní ìdó gangan ẹ̀ túbọ̀ kára méjì lọ́dọ̀ ẹ̀ nìyẹn. ẹran méje ni màá pa.
2: ó ti jẹ́
0: lẹ́yìn ìjálẹ̀ tó délé ìjìnlẹ̀ wà ń bí ambassador amúnirẹ́rìn.
1: Premiership wọ́n fi díje ní England ni. La Liga wọ́n fi díje Spain ni. Syria àwọn fi díje ní Italy ni.
0: Hello.
3: Kí ni bàbá?
0: Ṣì gómàǹsì.
3: Bàbá àgbàlagbà ẹgbẹ́ ìdòsà.
0: Mọ wulẹ̀ dára rẹ láàmú, àwa náà ń bọ̀ nílé ọdún lọ́dún yìí, àmẹ́ràn bọ̀. Mọ dára ẹ láàmú. Àbọ̀ àbá wa ń lé ni torí àwọn òbí ká wálé ọdún. À ń bọ̀ lé súpọ̀tọ̀ lọ́dún yìí, ibẹ̀ láti pẹran.
3: Kò sí wa náà wà lárúkọ.
0: Tó dùn ó dé wa àbó wa bá wa.
3: Àbá yín bẹ̀.
0: Àbí ń júwe ibi tó ti lọ jẹran fún ọ ni. Hello, Sigo.
3: Mo gbọ́ yín.
0: Tó lọ jẹran lámúlòkọ.
3: Lámúlòkọ.
0: Kò jìnnà.
3: Lámúlòkọ ẹ lọ, ẹ bọ̀ ọdún wa ń ta.
0: Kò jìnnà o bá ti gbọ́ ó wọkọ̀ láti.
3: Àwọn ọlọ́kadà yẹ. Wọ́n gbowó ọdún kúròpọ̀ ni.
0: Èrò o bá ti wọkọ̀ láti òkè odò. O sì sọ̀kalẹ̀ l'Academy, o bá bẹ̀ bíríjì. O sì wọ ọlọ́run ṣògo, o sì gòkè padà. O sì gbọ́kànlá amúlòkọ dàrẹ́tì. Ìbákanni o máa pàdé, ìbádé o wá pàdé mi lọ́dọ̀ jálárùrù ni lámúlòkọ. Torí ìkan la máa fi ṣe nǹkan tí wọn náà fẹ́ jẹran lọ́fẹ̀ẹ́ ni. O ò fẹ́ sanwó ọkọ̀.
3: Ìgbọ́dọ̀ jẹran lọ́fẹ̀ẹ́ náà.
0: O sì mówó ná. O mówó ná torí àwọn ìyàwó lẹ̀.
3: Àwọn olóṣèlú ilé.
0: Ká má lọ fún ọ lé egun ẹran.
3: Wọ́n mọ̀ sí ẹ̀rọ lé àwọn olóṣèlú ilé yẹn.
0: Sigo sọ́làbẹ́tẹ́ ẹ̀ bá lọ lé ọdún gbà mí yóò máa rí gẹ́gbẹ́ kí mo wá lọ jẹ ẹran mẹ́ ilé rí èkìrí ẹran méjì mo ti ná 25,000.
3: Wọ́n kó yẹ kí ra ni.

0: Kí ló ń sun ọpọ́ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tí ẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
1: Ó ní láti jẹ́ méjèèjì. Ṣé jọ̀lọ́fù ráìs rẹ pẹ̀lú adùn kóró náà? Kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
2: Omo, tonight na my night. I go clear the table. Red, black, red, zero. I don't crack the code. No joke.
3: The only thing where you feel crack, na jokes.
2: They play.
3: Make we bet. Win big on Betano Casino.

ọdún ti dé èmi máa ń sọ lórí gbogbo àwọn ètò mi wípé ọlọ́run ló mú ọdún wá ó sì jẹ́ kó bá àwa ẹ̀dá láyé ni àwọn kan la jọ ṣe lọ́dún tó lọ tán sí láyé mọ́ ní ọdún méjì sẹ́yìn àwọn kan la jọ máa ń jẹran ọdún kí á pera wa á repo sí mọ́tò a máa wá yálé àwọn ọ̀rẹ́ wa tó ń pẹran báwọn ọ̀rẹ́ wa tán lọ mọ́ ń ṣọdún ní family house wọn a wá wọn débẹ̀ torí ẹran ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lénìí wípé at the end of the day ọpẹ́ náà ló padà mú wá torí ọ̀pọ̀ nínú àwọn èèyàn yẹn wọ́n bá péréte díẹ̀ láríra wa ọ̀pọ̀ láríra wa mọ́ tẹ́mi rẹ̀ bá sì ń bẹ lókè èèpẹ̀ n tí òótọ́ sì máa ṣẹ́kù ẹran ọdún wọn ni kì í ṣọ̀ran yàn ẹni tápẹ̀ ẹ bá kà ní kì í ṣe dólè kì í ṣe dandan gbọ̀n bó o bá ń pa fáwọn òbí rẹ bá pàrí ò bá ká lọ́dún yìí mọ́ lọ torí ẹ̀ yáwó àwọn tó bí ọmọ ọ̀fẹ́ oṣẹ̀ sí ń jẹ́wọ́n mọ̀ bá mi àkànbí ògún mo kí yín o ó ní ọmọ mi ìṣọ̀lá.

0: gbé bọ̀ kí n fi bọ̀ láṣìírí àwọn òbí wa náà ò fẹ́ káṣìírí wa ó tu
1: ọlọ́run
0: àbúrò pé bóyá màmá bàbá rẹ ò lè ṣe ni tó bá láwọn àbúrò tó pọ̀ pé wọ́n ní kọ̀ọ̀kan má ṣe ìgbéraga àrọ́nu bóun ni o olú àbúrò mi dáadáa ojú òní tí ó bó wà lẹ́ran ọdún lọ́dún yìí bọ̀dá àti rògbọ́n ilẹ̀ mọ́ ń ṣe ni ó wà bẹ́ẹ̀ lọ́dún yìí o ó wà bẹ́ẹ̀ blablabla kí wà lẹ́fẹ́ kí n ṣe báyìí bó bá ń gbé wọn náà ló lè ṣètò ẹ̀ lọ́dún yìí o kò sí ní tó burú jù ń bẹ̀ mọ́ sí gbéraga ọ̀rọ̀ ilé ọ̀rẹ́ ẹran ilé yìí ṣe pé ojú àlejò láti jẹ gbèsè yín ẹ̀ láti sàn kì í ṣe dandan gbọ̀n ẹ̀ ti ń pa látijọ́ yìí ó ń wò ó pé iwájú ilé yín kan mọ́ bí ò bá ti ká àgbò ẹ dáwọ́ mọ̀ sóró bí ò bá ká mì sóró ẹ pàdé ẹ̀ sáàni burúburú kó sàmà ká kankan ilé sì pẹ́ súnjọ́ ọdún tẹ́ bá ọ̀bsáàfù dáadáa ká tó láà lọ yídì ká tó ti yídì dé ká tó mọ̀ pẹran ká tó wiran àwa náà lásun fúnra wa àwa náà láàpọn wì ká tó láàpá ọbẹ̀ ẹranlé àti máa ń bọ́ bíi 230 àbí mo parọ́ àlè yóò ti bọ́ bíi 230-23 kẹtó lẹ́ẹ̀jẹun tó ṣe gbogbo ẹ̀ yóò ti máa wọ bíi 25 ohun tó kù náà ni pé tí wọ́n bá yín rárá roka díẹ̀ bíi 6 ẹ jẹun ẹ bomi ara ẹ sùn ilé pẹ́ èmi calculation ẹ wà lọ́wọ́ mi búkú wọ́n tó wá ló fẹ́ lọ kíyàn ńjọ́ léyá mọ́ lọ bíi 11 mọ́ lọ bíi 12 mọ́ lọ bíi 3 ẹ̀yẹn ó bá tí wọ́n mọ̀ sí bẹ̀ lọ́ báyìí pẹ́ràn ò tó má jẹun ó gbé ọmọ ra ẹran kù ọba wa lọ́jọ́ kejì wọn wá lé lẹ́ran ti tán omi ò mọ́ pẹ́hùn pé ilé kan gẹran kan ò wulẹ̀ káwọn gangan kábà nítorí wọ́n tó wá wá jàlejò wá fẹ́ ọdún ayọ̀ lámọ̀ṣe láṣẹ ìdùmàrè ọdún lẹ́yìn ọdún yìí bá wa láyé wọn ní kámọ́ travel tí security bí ò bá ti favour wa bí etí ti ẹnu ò di ìwọ náà mọ tí lọ́n lù alagidi rọ ó kúlé èèyàn náà ẹyin délé wa ń délu wa ń délu wa ọ̀yọ́ owó ló wá ó ẹ má pe nọ́mbà mi o wọ́n ti sọ fún ọ̀tẹ́lẹ̀ ìjọba gangan tójó lórí wa ti ní pé security ò fífọ̀ ìdíwọ̀ ẹ bá dẹ̀ fẹ́ sọ bí dandan ẹ gbọ́ ọ̀mọ́dé lóyún ẹ lọ lọ́jú mọ́mọ́ ìwà ti pẹ́ mọ́ arìnrìn ijọ́ mẹ́ta lójú ọ̀nà ẹ̀mí tó bá lórí sáàvà rẹ̀ lọ́dún ni ó rèé tẹ̀mí ìṣe o àdáà ní fi ọ́ pàtàn ìyá o ìyá máa lọ léjà rẹ̀.

àṣírí ọ̀ bò láṣẹ ìdùnmọ̀ pé gbà wá tá a sì ń wo pé bọ́ọ̀lù yìí fẹ́ ṣẹlẹ̀ mo ti ń ṣe ogún ọdún rèé ọgbọ̀n ọdún rèé ó kúkú fẹ́ rí bẹ́ẹ̀ náà láṣẹ ọlọ́run ló gbájú ló bá bàṣírí ẹ̀ ó rí bẹ́ẹ̀ ń dun ta ọlọ́run bàṣírí ẹ̀ náà ni gbajú agodogbo kéèké náà lápá ká ẹ̀jẹ̀ á ṣe mẹ́ níwọ̀ntúnwọ̀nsì ojú òní ti wá àpápàrọ̀ tó ti wà ń bí lẹ́lẹ́ akínmọ̀dé nílé ìjìnlẹ̀ ẹ̀jẹ̀ ń padà yẹ̀wò alẹ́ láǹfààní àti tún gbádùn ara wa lọ́la lọ́la àìsàn ọdún àkómọ̀ bọ́ yá sùn léyìn yá mọ gbádùn kéyìn gbogbo gbàgbà tó bá fẹ́ rìnrìn àjò mọ́ rìn lóru wọ́n jẹ̀jẹ̀ pé sìn ló ṣe mọ́ lóun múra èkó ń tò sẹ́bùn sọ́ra rẹ̀ ọlọ́run ó sọ mọ́bàbọ̀ lẹ́bí lẹ́rú kọjá wọ́n sàwọn ọ̀rẹ́ rẹ̀ lẹ́nu wọ́n kọ aṣọ ogun ọ̀dùn ládùúgbò.

ẹja pàdé lọla láṣẹ ìdùnmọ̀ lórí ètò tàpé lẹ́yìn iṣẹ́ délé agbébọ̀dé délé ìdílé. Thank you, I love you. 08024043067 08024043067 ẹ̀lẹ́bẹ̀ẹ́ kú kalẹ̀.

0: tó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sórí ètò Yorùbá dùn Yorùbá rẹwà nìkọ́ni 32 FM 94.9 láyàjọ́ ọ̀jẹ̀jọ́ inú mi dùn lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin màmá àtẹ̀yìn bàbá wa bá a ti ń fi òye gbé pé níbo ló ń kọ̀wé kọ̀tọ̀ níbo ló gbé wa lọ. Ìyún olóyè Banjo Akinlabi lórí ìwé tá a pè ní tirẹ̀ lẹ́yìn ikú láṣẹ olódùmarè á tẹ̀síwájú lápá kejì ẹ̀ èyí tí wọ́n pè ní àlejò ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kọ̀wé kọ̀tàn bàbí ń pé olóyè Banjo Akinlabi àwọn náà ló ń kọ̀wé gbogbo ìkọ̀ ètò Yorùbá dùn mo kí wa àtúnkù etí gbọ̀ lálẹ̀ etí wa ò ní gbọ̀bì láṣẹ olódùmarè ìpínlẹ̀ ọ̀yọ́ ò ní gbóná gbogbo àwọn tí wọ́n ń bẹ láhàámọ́ adẹ́dá yóò ṣí wọn lẹ̀ yóò tú wọn lẹ̀ láyọ̀ àtàlàáfíà orílẹ̀-èdè wa ó sì gba ìsinmi ẹ̀ẹ́dẹ́ nìkọ̀ọ̀kan ò ní gbóná lágbára lọ́wọ́ olódù tó mọ ara olúbíńpẹ́ fàtóyè ló kọ́ mi ẹ̀ka alẹ́ lẹ́ẹ̀kan sí Yorùbá dùn Yorùbá rẹwà Yorùbá wù mí jọjọ.
1: Ǹjẹ́ ọmọ yìí kò ní kó mi sí wàhálà báyìí? Ayé mà ti dorí kodò. Obìnrin ló tún kọ́kọ́ ń dẹnu ọ̀fẹ́ kọ ọkùnrin báyìí. Ha! Mo mọ̀ pé ó wá fojú wọlẹ̀ ni. Bóyá mo ti níyàwó tàbí n kò tíì ní. Bí ó bá jẹ́ pé èrò rẹ̀ ni, àjẹ́ wípé àṣìṣe ńlá ni fún.
0: Bí wọ́n ṣe fẹ́ síwọ́ iṣẹ́ ní ọjọ́ kan, ó ní máṣẹ́ńjà, ó ń lọ wọ yàrá àpọ̀jù wá láti sọ fún pé àlejò kan ń bèèrè rẹ̀ nígbà tí onítọ̀hún yóò wọlé òdì lára tó ẹ̀jẹ̀ á nìṣó ńlẹ̀.
2: Yorùbá dùn.

0: ohun
1: ṣe pọju ṣe ko ni fe yawo mi mo ni sese ni lati je pe ki obirin mi ko wu kilo de to je pe sade lo hello
2: ekalema
1: yes ma ekale
2: ọpẹ akọjọ ẹgbẹ mi
1: ẹ ṣeun orúkọ yín àti ibi tí ẹ ti pè wá.
2: ọlọrun máa fi yín ṣe.
1: àmì àmì.
2: ẹgbẹ akọni máa kọ pè yín.
1: inú mi dùn páwọn tó tiẹ̀ kọ́kọ́ pè wá wọlé ńgbà àkọ́kọ́ lónìí inú mi dùn pé wọ́n pọ̀ dáadáa ẹ ṣeun inú mi dùn.
2: mo rí sí ọ̀rọ̀ yìí pé ìyàtọ̀kùnrin ti mọ̀ ní pé àgbàlẹ̀ ni ọmọbìnrin tèbi báyìí fún pààbí ẹgbẹ́ tèbi òye tí mo ti wá ó ti mọ̀ pé yẹn fẹ́ òye kó wá fi gbẹgbẹ́ra ti nǹkan tí wọ́n ṣe yẹn pé ẹkùnrin bí ewu ìjọ fún mi pápá mi àgbàdo lórí ọṣẹ tí yẹn ọjọ́ bíi pé àgọ́ owó fún yẹn sẹ́mi tó bá di aago mẹ́sàn-án sí méjìlá òun á wọlé sí òun gbọ́dọ̀ àgbo mọ́kà tí ẹgbẹ́ tí mo tó àárín ẹgbẹ́ ṣiṣẹ́ kan láàárín yẹn ni pé pé ó fọwọ́ sí ìpèjì yẹn.
1: ẹ ṣeun olúwa kẹ́mi dèbórà wọn ní sadé gan-an ló fa wàhálà fún ara rẹ̀ ó yẹ kó ti bá ẹsẹ̀ rọ sọ̀rọ̀ nígbà tó ti kọ́kọ́ pàdé títí nílé ìpọ̀jù ẹ ṣe ìpọ́bìnrin míì máa ń wò wípé ẹ̀yìn kìíní yìí ẹ̀tọ́ ọ̀hún ni ẹ ti ẹ̀. hello ẹ kalẹ o ẹ ṣe orúkọ yín àti ibi tí ẹ ti pè wá. à ń gbọ yín sá.
3: ojú kẹ̀mí fi wò ni wípé ẹ rí pé àwọn làá sọ wípé òun ló ń ṣètò bó ṣe kù ní ìlúbi iṣẹ tó wà tẹlẹ wá sílùú kejì.
1: bẹẹ ni ó sọ bẹẹ.
3: òun náà lọmọ bí sadé ṣe débẹ yẹn. láti jẹ ká mọ ohun tó fẹẹ ṣẹlẹ yìí tó fẹẹ kọ ṣẹlẹ náà ló ṣẹlẹ yìí.
1: olótú mọ bí sadé ṣe débẹ.
3: olóńgbò tó kọ mọnítẹ bó ṣe wà ń bẹ yẹn.
1: àmọ́ sadé ẹ má gbàgbé wípé sadé àti pọ̀ jù òṣìṣẹ́ kan náà ni wọ́n o
3: nílùú. bẹ́ẹ̀ òun lọmọ báwọ gẹẹsì bí fún bẹẹ yẹn.
1: ok
3: ntọ́ fẹ́ kó mọ ntọ́ fẹ́ kámà náà ló fi mọ bí sadé fi gbá síbẹ̀ yẹn kì í ṣe kí í ṣe fẹ́ ní sadé.
1: ó dà bá
3: ọkọ̀ tí mo kọ́ sadé ń sọ fún ọ̀sẹ̀ ìgbà tó fi jókòó pé dandan kíláàsì òun gbà kíláàsì kejì.
1: kí wàá ni títí fẹ́ gbà kí ni títí fẹ́ gbà gan.
3: ká máa wò bọ̀.
1: ó dà ẹ ṣe ẹ jẹ́ mo dúpẹ́ ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ gbọ́ àwọn tá a jọ ṣètò lálẹ́ yìí haliatu ló dúró tì mí tó ń gbé gbogbo àwọn ẹ̀rọ ọ̀hún tó yóò gbé òkè tí ń gbé sókè olúwa gbẹ̀mí ga ìdòwò òṣìdẹ tó pọ̀ dáadáa kò ètò yorùbá dùn tó jẹ́ ká lórí ọ̀fẹ́ láti gbọ́ra wa kété dáadáa ni ètò onílò onígbọ̀wọ́ tẹ bá yẹ pé ẹ̀ ń gbádùn wa ní tòótọ́ ẹ bá wa kí sáwọn èèyàn lọ́tún lọ́sìn ìjẹ́ wọn gbé ìpolówó ọjà wọn wá sórí ètò yorùbá dùn ẹyin ọba wájú nkọwé ọlọgbọn àtinúdá bíi irú eléyìí tá a lè kọgbọn lára yín àtàbí ẹfẹ ṣe onígbọwọ ètò fún ojú òpó ètò tọ́nà ẹ má bínú wọn nílẹgbẹ ẹjá sọ̀rọ̀ lójú òpó bàrẹ̀ ní sọ̀rọ̀ yìí 0806-218-5194 0802-18-5194 òǹrẹ̀lásùn olúbi ń pé fàtóyè lóko mi ó dàrú.

lọ́dún náà lọ́hún ṣàìdédé làwọn ọ̀rẹ́ Blanche. Àwọn tí wọ́n mọ̀ dáadáa ṣàìdédé ni wọ́n rí Blanche mọ́ o. Wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ ìyá ẹ̀. Màmá Blanche ń kọ̀ wọ́n. Ó ti rìnrìn àjò. Ó rìnrìn àjò láì sọ fún wa kẹ̀. Ó kan wọ́n lóminú àmọ́ kò sin tí wọ́n fẹ́ ṣe sí. Ó ti rìn bó ṣe máa rìn nìyẹn. Elédùmarè aṣọ níbi tó wà. Elédùmarè á dẹ̀ ṣọ́ àwa náà níbi tá a wà yìí. Lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn Blanche rò kí okun bóyá ó lọ kàwé sí ni.

kódà wọn tún máa ránṣẹ́ sí Blanche látọ̀dọ̀ ìyá ẹ̀ pé ẹ bá wa kí ọ̀rẹ́ ẹ wá o ẹ bá wa kí ọmọ yín o a dẹ̀ lóhun ń jíṣẹ́.

lẹ́yìn tí wọ́n bèrè Blanche lọ́tún tó ń bèrè lọ́sì tó di wípé ìyá sọ fún wọn pé Blanche ti ròkè okun nígbà tó tó àwọn àsìkò ìgbà wọn tí ẹ wulẹ̀ bèrè ẹ̀ mọ́. Kò sẹ́ni tó ronú pé bóyá káwọn bèrè àbí káwọn ní kán bá wọn kí. Ṣé wá rí nínú ilé tí ìyá Blanche ń gbé? Torí bàbá Blanche ti kú. Nínú ilé tí ìyá Blanche wá ń gbé. Ilé yẹn tóbi débi pé ó ní apá ibì kan tó jẹ́ pé àwọn ọmọọṣẹ́ àwọn ọmọ ọ̀dọ̀ nìkan ni wọ́n wà ńbẹ̀. Oníkálukú ní yàrá àti ẹ̀ ni. Kódà àwọn yàrá kan wà tó jẹ́ pé kò sẹ́ni tó ń gbébẹ̀ kò sẹ́ni tó ń sunbẹ̀. Lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn nínú ilé yẹn torí owó ń bẹ.

láti ọdún 1876 tí Blanche ti rìnrìn àjò. Wọ́n rí Blanche títí tí ó fi di ọdún 1901. Èèyàn ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lẹ́yìn ẹ̀ 25 years later. Blanche jẹ́ ọmọ 27 years, ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n nígbà tí ó máa rìnrìn àjò yẹn. Ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ni Blanche nígbà tó máa rìnrìn àjò yẹn. Nígbà tó wá di 1901. Òun ni wọ́n rí Blanche padà. Àmọ́ kó tó dìgbà náà, nǹkan kan ṣẹlẹ̀. Ibẹ̀ là ń lọ lórí ètò yìí tún galálẹ̀ ètò ní. FM 949 fẹ̀yìn ẹ̀ lójú òpó Facebook. 32 FM 949 fẹ̀yìn ẹ̀ lójú òpó Facebook.

ẹni tí ó jẹ́ Attorney General France ńgbà náà ó gba lẹ́tà kan tí wọ́n kọ sí ní èdè Faransé kò bá wùn mí kí n kà lédè Faransé lálẹ́ tòní abẹ́ mi gan ò lè kà á àmọ́ mo sì lè kà á lédè òyìnbó Dear Attorney General, I have the honor to inform you of an exceptionally serious occurrence. I speak of a spinster who is locked in Madame Monier's house, half-starved, and living on a... For the past 25 years, in a world, she's living in her own fields. Attorney General, mo ní láti sọ fún yín wípé nǹkan kan ṣẹlẹ̀ o tó dẹ̀ jẹ́ nǹkan alágbára arábìnrin kan wà tó jẹ́ pé wọ́n tì mọ́lé ní ilé ìyá wa Monier ibẹ̀ lárábìnrin wà tó jẹ́ wípé inú ebi òun ló wà kódà inú ga ẹ̀ ló ń sùn ló ń jí ló ń gbé láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn 25 years sẹ́yìn lárábìnrin ti wà ń bẹ̀ lọ́jọ́ náà lọ́hùn lọ́dún 1901 nígbà táwọn agbófinró délé arábìnrin yìí ṣé ẹ wà mọ̀ mí ni ní bí mo yẹ gbajúmọ̀ tó ń lu ìkílẹ̀ ń sọ yìí ẹ máa wọlé yìí wá láti sọ pé kí n ẹni yẹn sọ fún yín kí n sọ pé kẹ́ ẹ wá ṣe ń bí wọ́n náà sọ pé ẹ tì yàn kan mọ́lé pé yàn kan bẹ nínú ilé yín wọ́n ní kò ṣeé ṣe sẹ́ẹ̀ ó ṣàwọn agbófinró bíi pé wọn ò ní wọlé lọ́jọ́ náà àmọ́ ẹni ràn ní iṣẹ́ lábẹ́rù àìbẹ̀rù ẹni a máa jẹ́ fún ìyá wa ẹ máa nílò láti ṣe gáfárà fún wa ká wọnú ilé yìí ṣèbí ká kàn wo àwọn inú yàrá tó ń bẹ nínú ilé ìlẹ́yọ kọ̀ọ̀kan ni ká dẹ̀ padà síbi tí a ti wá àmọ́ nǹkan kan dájú lọ́jọ́ náà òun ni wípé àwọn ẹbí Monier yìí wọn ò fẹ́ kí àwọn agbófinró wọnú ilé àwọn àwọn agbófinró bẹ̀rẹ̀ o láti yàrá kan sí yàrá míì láti kan sí míì kódà iyàrá àdáná wọn wọbẹ̀ ibi tí wọ́n ti ń ṣe gá wọn wọbẹ̀ wọ́n wọ gbogbo yàrá yìí lẹ́yọ kọ̀ọ̀kan kódà wọ́n débalùwẹ̀ àbíbí lẹni yẹn sọ ni àbíbí ni ó jọ bí ẹn pé kò sí nǹkan kan kódà ẹ jẹ́ wá máa lọlé o àmọ́ wọ́n kọjá lẹ́nu ọ̀nà yàrá kan kódà kó tó di wípé wọ́n débẹ̀ ní gbogbo nǹkan ti ń bùtì ìgbà tó dẹnu ọ̀nà yàrá yìí òórùn yẹn rinlẹ̀ wọ́n ní kí rèé kí ló ń bẹ́nu yàrá yìí ṣé gbogbo àwọn nǹkan tí ó bá ti jẹ́ wéèsì nínú ilé yìí ṣébi tẹ́ ń kó sí rèé ni wọ́n ní rárá o ó dẹ̀ wá sì wọ́n kò sí kọ́kọ́rọ́ ẹ̀ lọ́wọ́ wá o ẹ bèrè lọ́wọ́ ìyá wa ọwọ́ wọn ni kọ́kọ́rọ́ yàrá yìí wà wọn ò rí kọ́kọ́rọ́ yàrá náà o wọ́n jálẹ̀kùn yàrá yìí wọlé àwọn ọlọ́pàá ò ríran rí nǹkan tó wà nínú yàrá yìí àmọ́ òórùn tó pàdé wọn kódà wọ́n tanná wonú yàrá yìí wọ́n rí wípé fèrèsé kan wà ńbẹ̀ wọ́n ṣí fèrèsé yìí kíná ti ẹ̀ tán wọlé ìtàn rí lọ́jọ́ náà bà wọ́n lẹ́rù kódà ó ṣe gbogbo èèyàn ní ààyè bí náà ṣe tàn wọlé látojú fèrèsé yẹn ìyẹn tí wọ́n rí ni wípé àwọn oúnjẹ tó ti bàjẹ́ gbogbo ẹ̀ wà ńlẹ̀ńlẹ̀ káàkiri
àwọn abọ́ tí wọ́n ti fi jẹun tí wọ́n ọ̀fọ̀. Ìn tó wá bà wọ́n lẹ́rù jù ni wípé ibùsùn kan ń bẹ nínú yàrá yẹn, arábìnrin kan ń bẹ lórí ẹ̀, ìdun ó ń ṣeré lórí ibùsùn yẹn báyìí, bẹ́ẹ̀ náà ni ìdin ló wà lórí ibùsùn yẹn àti káàkiri nínú yàrá yẹn. Arábìnrin tí wọ́n rí yìí òun ni Blanche, tí ẹ sọ wípé ó rìnrìn àjò ìyẹn lọ́dún 25 sẹ́yìn. Èyí jẹ́ ìgbà àkọ́kọ́ ní ọdún 25 tí Blanche á fojú kan ọrùn, the first time in 25 years tarabinrin ri orun.

lẹ́ni ọdún méjìlé láàdọ́ta. At the age of 52, òun ni Blanche wà tí wọ́n fi sí ilẹ̀kùn yìí. Tí Blanche ti wà nù yàrá yẹn, she was 27. Mẹ́tàdínlọ́gbọ̀n, àmọ́ báyìí ó ti pé 52 lọ́jọ́ tí wọ́n sí ilẹ̀kùn yẹn, tí Blanche tún fi ojú kọ ọrùn. Wọ́n ní ipe àwọn arábìnrin sì wà láyé lónìí. Nǹkan ìyàlẹ́nu ni o. Kódà, níbi tí ó ti rẹ Blanche dé, kò lè dá dìde dúró. Orí ibùsùn tó wà yẹn náà, òun ló ń ṣe gá sí, òun ló ń ṣẹ̀yọ́ sí. Ní gbogbo yàrá yẹn, ẹran, ẹja, ẹ̀fọ́, brẹ̀ tó jápọ̀ ti bàjẹ́ káàkiri ló wà ńlẹ̀ báyìí. Ẹ wá wo ìyàtọ̀ ìgbà tó wà ní kékeré kó tó di pé wọ́n tì í mọ́lé àti bó ṣe rí ńgbà tí wọ́n ṣílẹ̀kùn yẹn. Lójú òpó Facebook 32FM949 ìfẹ́ yẹn. Wọ́n lọ bá ìyá Blanche. Ìyá, ẹ máa tẹ̀lé wa dàgọ́ ọlọ́pàá. Ẹ máa wá ṣàlàyé bó ṣe jẹ́. Ẹ̀gbọ́n Blanche náà, ìyẹn Marcel, wọ́n ló máa tẹ̀lé àwọn dàgọ́ ọlọ́pàá o. Kí ló fà á, kí ló dé tẹ́ fi ti Blanche mọ́lé? Níbẹ̀ nìyá ti wá bẹ̀rẹ̀ sí ni máa ṣàlàyé pé lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, kó tó di òní, ló ti di wípé ìgbà táwọn èèyàn wá páwọn fẹ́ fẹ́ Blanche. Tí Blanche náà tó ń ṣe sí lọ́wọ́, oríṣiríṣi ọkùnrin òun ló wá bá òun tó jẹ́ ọmọ olówó, ọmọ ọlọ́rọ̀, kó wá jẹ́ bí ẹnìkan tó jẹ́ agbẹjọ́rò tí ò rí jáde, òun ló sọ pé òun fẹ́ fẹ́. Ó ní kò tó wá kí ń ṣe pé bóyá ẹni tán jọ wà níbi ọjọ́ orí kan náà o, ẹni yìí jù ú lọ pẹ̀lọ́pọ̀lọpọ̀ ọdún. Àwọn sọ fún Blanche títí pẹ́ni tó fẹ́ fẹ́ ìyá ní kó o má fẹ́, àmọ́ Blanche ò gbọ́ràn, ẹni yẹn náà ló lọ fẹ́, ẹni yẹn náà ló lóun fẹ́ fẹ́. Làwọn ṣe wá wò bé ó da, a máa tì ẹ́ mọ́lé ni títí wàá fi gbà wípé wàá fi ọmọkùnrin yìí sílẹ̀. Wọ́n fi wá ti Blanche mọ́lé ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, wọ́n bèrè lọ́wọ́ Blanche bó o ní báyìí, ó ní ńlá ẹni náà lò wọ́n á fẹ́. Ọdún kẹrin lọ, ìkarùn-ún, ìkẹfà, ìkeje, ìkẹjọ, ìkẹsàn, ìkẹwàá, Blanche lẹ́ni lòun á fẹ́ o. Títí. Kódà, nígbà tó di ọdún 1885, ọmọkùnrin tí Blanche lòun fẹ́ fẹ́ yìí, ó gbẹ̀mímì, ó dágbére fáyé. Àmọ́ pẹ̀lú ẹ̀ náà, wọn ò ṣe Blanche lẹ́kú bọ́ta o. Wọ́n wá filẹ̀ pẹ̀lú àwọn kòkòrò, pẹ̀lú àwọn oúnjẹ tó ti bàjẹ́. Ibi kékeré kan náà kàn ń gbà láti fi na oúnjẹ sí Blanche nínú yàrá tó wà. Wọ́n ti ilẹ̀kùn mọ́, wọ́n ti fèrèsé mọ́. Níbẹ̀ ni Blanche wà títí. Àwọn èèyàn pé bìbà síwájú ilé náà pẹ̀lú ìbínú lọ́jọ́ náà lọ́hùn-ún, ẹni tó ṣerú èyí àní ẹni kó bọ́ta ẹyá lù.

0: Ẹ̀yin lè ní bèrè, ẹ lè láwí lé.
1: 08097-49-09 tàbí kẹ́pẹ́ 07055-09
0: bákan náà ẹ lè pé 07055-09 ẹ lè fi béèrè yín sójú òpó Facebook 32FM949 fẹ̀yìn ẹ̀ bá ń gbégbè yẹn jọ. Hello, ẹ káàlẹ́ o. Hello, ẹ káàlẹ́ o. Hello.
2: Ẹgbẹ́ ajá fún àgbẹ̀, orí àlùkò ajá fún o.
0: Hello?
3: Hello?
0: Hello, Eka Leo.
3: Eka Leo.
0: Yes, sir. Oruko ye ati bulletin pe wa?
3: Why do you so like you have to stay with
0: that? Okay.
3: Mo se bo ri ko ga mi ni ni bo ti won ba ki kiri ki bo yen.
0: Mm.
3: E se na ya lo re je le ja.
0: Orile ede France lo ti sele.
3: O ko ni de pan. Tin ma ndo mi se ri di mo yi to lo lo pa. Ṣé ẹ kíyèsí pé gbogbo ìwà ìfọ̀nìta wù ní orílẹ̀-èdè yìí ẹ kíyèsí pé bíbù lè dànù wò àti tẹ́ funfun ìgbàpọ̀ sí alọ́pọ̀lọ́ ṣá. Àti ẹgbẹ́ nígbó ni dorí tèmi ló sọ yìí. Ìkọ́ kí ni ìyàtọ̀ irú ìyá yẹn sí àwọn tí wọ́n gbé ọmọ ọmọ lọ́nà ogbónìsìn.

0: Hello. Hello, Eka, hello. Hello. Hello. Eka, hello. Uruko yin ati bole se npe wa. Okay. Eba mi se pa pa pa.
1: Ah, abi ah, koda, iri ai ba e, oye kan je ko lo mi tin be si, o te mo le tun for 30 years.
0: Every carry eyes.
1: Ti ka du fun ni. Eh? O ko ya to si awon to jiyan gbe ni se rara. Eh? Ya mi ya du ko no bi awon kilo ko un ma san to si wole. E si ko e se yo mo ko se di, ni gba ere ko le ko le ni.
0: E se un gan. Hello.
2: Yes,
0: I. Hello, uruko yin ati bole se npe. Yes, ma.
2: Ebi se ro le baro lo.
0: Mi ase.
2: Mo ni se mi. Papa le ro le la nu.
0: Yes, ma.
2: Ri tori siri si la bi amu.
0: Ori siri si o.
2: La. La kan fe yan. Ma se ko yo pe.
0: Hello.
2: Ya ko ri de. Lo wa pe.
0: Amio. E seun gan. O ti e ti le jo poju opo pe yan o to daada mo mo gbianjo ati gbon. Hello e ka le o.
3: E ka le sa e ku se e ku yan jo.
0: Yes.
3: O ko mi ya bi ni la ra ti ni.
0: Okay.
3: O ko mo ni bele pe o ti wa le ti wa ngba ngba.
0: Hmm.
3: E ri awon eyan awon ya wa.
0: Hmm.
3: O ma nse amu lorun poropo.
0: E ba nse pa pa pa.
3: O lo wa ti talaka. O ko pe ti wa se. O ni le se se yan. Wọ́n ṣe kò mọ́ ọkọ̀ báyọ̀ wọ́n bọ́kátà rẹ̀ jẹ́ ni.
0: Bẹ́ẹ̀ni.
3: Òkòrúkọ̀ súnmọ̀ yẹ́ ẹ̀nà ni ó gbé ikú yẹn ó ti abúlé fún mi. Wọ́n mọ ẹni ó dùn fún ọ̀jẹ̀ tó yá yẹn gbé. Ọkọ̀ báyọ̀ rẹ̀ jẹ́ ni. Ó rọrùn ni wọ́n.
0: Àmì o, ẹ ṣeun gan. Ẹ wo. Mi ni láǹfààní àti gbé ìpè kankan mọ́ lórí ètò yìí nítorí pé wọ́n ti ra àkókò tó ṣẹ́kù. Aláwọn iṣẹ́ kankan àtàwọn iṣẹ́ kankan tá a fẹ́ jẹ́. Àfà lì èèyàn tí n forúkọ kejì kún. Amojú ẹ̀rọ fún sáà tá a wà yìí nìyẹn. Èyí tún ga lètò láti kàn ní 32FM 94.9 tó kalẹ̀ sí orí òkè premium mọ́kànlá ńbàdàn. Usman Haruna lohun tẹ́ ẹ ti ń gbọ́. Tẹ́ ẹ bá wá gbádùn tọ̀sẹ̀ yẹn darapọ̀ mọ́ mi bó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ká lè tún jọ gbádùn ara wa dáadáa sí. Títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ẹ máa wà nù re o ìdùnnú ayọ̀ àti àlàáfíà tó bá di aago mẹ́sàn-án lọ́jọ́ ajé Monday. Níjọ́ mẹ́jọ ẹ tún darapọ̀ mọ́ mi ká tún jọ ṣe ètò ìyẹ́ tún gà yìí. Ire o, orí yín àfírí.

ṣùgbọ́n lọ́jọ́ àwọn tí wọ́n rẹ̀ yàn jẹ́ jẹ́ mọ̀ pé bó bá sòótọ́ ọ̀rọ̀ níwájú wọn kódà kó fi ṣàwàdà wọn sọ ọ́ di wàhálà mọ́ ẹ lọ́wọ́ àwọn tó dẹ̀ máa ń rẹ̀ yàn jẹ́ yìí dẹ̀ wo ẹni o ẹ̀mí àtakò máa ń wà nínú wọn ohun tí àwọn ò lè gbà ni wọ́n fi máa máa sọ pé kẹ́lẹ́ omi gbà wọn lè gbọ́n ni ẹni o wọn lè gbà wọn rú ẹni o tí wọn lè gbà wọn ní kẹ́ wọn ní ìwọ wá gbà bẹ́ẹ̀ ìrẹ́ jẹ́ ìwà ìlákàkún wà nínú wọn láì jẹ́ bẹ́ẹ̀ wọn mọ̀ pé àwọn ẹnìkan ti ṣèjọba àná rí ẹni o tí wọ́n tí wọ́n sí láyé mọ́ olóòótọ́ ṣèjọba àná wọn lọ àwọn tí òṣòótọ́ náà ṣèjọba àná wọn lọ ṣùgbọ́n ìtàn ló ní kálukú ń kọ sílẹ̀ ilé ayé rẹ jẹ rẹwà jọ o bá bá wọn dúpọ̀ òṣèlú tó bá wọlé tètè gbà ń ká mú o torí pé àwọn tó bá dúpọ̀ tí wọ́n gbapò mọ́ ẹ lọ́wọ́ yẹn bó bá bá wọn fà á jù ògbọ́n ilé wọn máa lè pa ẹ̀mí ìyàwó àbókọ àbí ìwọ ganra ni o àti ìwọ tìka lára wọn lè máa lè pa ẹ̀mí ẹ ó bẹ́tà kó fi gbogbo ń fọ́lọ́hún ó bẹ́tà kó gba kámú ọ̀rẹ́ wa gba kámú fi wọ́n lẹ̀ orí olóṣèlú ò ní ẹfà fi ẹni tí wọn lè control síwájú ẹni o pé ẹni la fẹ́ fà á lẹ o ẹni ẹni tí ẹnu wọn ò bá ní ká tí wọn lè control ẹ pé ẹjọ ẹ yọjú sí wa báyìí olóṣèlú ò ní fi síwájú o. ìdí nìyẹn tí wọn fi fi ẹ lẹ o ọrẹ wa wọ́n rí pé ìwọ gan akótilé tọ̀ ni ẹ́ wọ́n lè ẹ́fà fi ẹ́ lẹ̀ ẹ́ wọ́n ti ń wò pé ò lè gbọ́rọ̀ sáwọn lẹ́nu wọ́n wò pé ò lè kọ̀ǹtrọ̀ àwọn wọ́n wò pé ìgbà wọn làwọn máa wá táwọn bá tún wá kó sírú owó ọwọ́ ọ̀wọ́ báyìí ebi ọdún bíi mẹ́jọ àbọ́dún bíi mẹ́rin sì tún máa pa wọn olóṣèlú fẹ́ àwọn olóṣèlú wọn fẹ́ sọ fún wa pé àwa ni gọ́fàdà ẹ̀ wọ́n fẹ́ gbéra wọn sípò ọlọ́run kí wọ́n fi ọlọ́run sẹ́gbẹ́ kan ìwọ olóṣèlú tó bá jẹ́ lọ tó ní gọ́fàdà ó yà lọ máa yíra àwọn ajọ́ ọlọ́run tó jẹ́ gọ́fàdà ẹ̀ o ìwúra àánú gbà ní òun olóṣèlú ìrọ́pọ̀ mọ̀ pé mi náà wà lẹ́yìn mo wà nínú wọn ẹ̀yìn náà wà nù wọn kẹ́mánìà máa ètò ń sọ̀rọ̀ yìí ó tẹ̀ ń sọ̀rọ̀ sí wa àjọ ń ṣòṣèlú ni alice kò sí inú òṣèlú ti bẹ̀rẹ̀ láti inú ilé náà inú ilé òṣèlú ti bẹ̀rẹ̀ láàrin ọkọ àti ìyàwó ìyàwó lè wò pé ẹ̀bà lówó oúnjẹ kọ́kọ́ ní rẹ́ẹ̀sì lówó oúnjẹ òṣèlú ara òṣèlú nìyẹn tó bá tún bẹ̀rẹ̀ sí ń bímọ tọ́mọ di bíi mẹ́ta mẹ́rin kò sọ́gbọ́n wọn láìkì kan ju kan lọ ni mo rántí ìgbà tá a wà ń kékeré búburú díẹ̀ torí ẹni òun lágídí tí n bá na àbúrò mi gbá ohun tí màá gbọ́ lẹ́nu mọ́ mi wá ni pé jọ má pa ọmọ mi o ẹni kó ṣèlú ti bẹ̀rẹ̀ ṣé èmi tí èmi na ọmọ tí mo na àbúrò mi ṣé mi ò ń ṣe ọmọ títí ẹ mọ́ òṣèlú ti bẹ̀rẹ̀ láti inú ilé ẹyin àwọn àti gbàǹkà mú ti yín àwa ti pàdé irú yín wáyé òkìdọ̀ ló láàjù ẹyin ní tó bá wà náà làwọn àgbàdà lò ẹyin yọjú ilé àì.

gbogbo oselu to le o ke a se ejo ejo awa ta fe soselu le lori e sanu awon ara ilu o on to ba wi en to ba wi ni ke gbe sibe e ba ma control eniyan ko ba je pe yin gan inu yara yin le tin se joba e ma je ka fara ilu se oselu o ara ilu yato si oloselu o ara ilu lo n decide bi ti olose to ye aga oloselu ma n joko si aga ogo oloselu ma n joko si sugbon bo ti le o kori be baba fe bara wa ja ninu oselu e ma je ka fi ara ilu bara wa ja dipe iselu ti koja ni ka ma bara wa fa wahala bi damu iselu ti de iselu ti de ni toto sugbon ka se jeje ka se un ti eni inu olohun fi ma dun fun wa mo tori pe e fe dipo eni o ke gbagbe pe idajo olohun ko o ku si dede o ni ma so fun ni kaleku gege bi ise owe olohun lo so yan o baba pe mi le tete ni bori o ku le gbadura mo je gbogbo atepa imole ayo ti iselu ta nse yi abeyi ta ti bere bayi lorilede Nigeria irorun lo ma ja si o ìwọ̀n bó tilẹ̀ ká ń ṣèṣèlú tó ẹ̀rọ ti àwọn tó wà nínú ìgbèkùn o ẹ̀mọ́ jẹ́ ká fi òṣèlú gbàgbé àwọn tá a fọ ẹni o àwọn tó wà nínú ìgbèkùn àwọn tí wọ́n wà nínú ìgbèkùn àwọn ajínigbé ẹjọ́ ẹ̀yin olóṣèlú wa ẹ̀mọ́ gbàgbé wọn àfọlọ́ǹbẹ̀yìn tori baba ni a fe dunra wa ninu eni o ko idunun le yan ma n fowo ra yan ki n fowo ra yo awon ti omo won eni o tawon omo won abi oko won abi yawo won wa ninu gbo lowo awon ajinigbe ko le sayo ninu won o so n ta le so tayo fi ma wonu won ohun tí o lè mú ayọ̀ wọnú wọn ni pé kí ìjọba kò gírì ẹni òkan lọ gbà wọn lẹ̀ torí àwọn ọmọ yìí tí wọn wà nínú igbó yìí a mọ̀ pé kì í ṣàkọ́kọ́ rẹ lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n ẹ má jọ rí bẹ́ẹ̀ o ẹni o gbà lé ní gbà lánà tójú òun ò bá fọ́ yóò máa wo bàràbàrà ni o àfi ọlọ́run bẹ̀ yín ẹ̀yin olóṣèlú wa mẹ́yìn ká gbàgbé àwọn ọmọ tó wà nù ń gbèkùn o ẹni o jẹ́ ká dìde gírígírí ká gbígbésẹ̀ tí àwọn ọmọ tó wà nù ń gbèkùn fi máa bọ̀ àwọn bàbá tó wà nù ń gbèkùn kò fi máa bọ̀ àwọn ìyá wa tó wà nínú ìgbèkùn àwọn ajínigbé tó fi máa bọ ẹ mọ̀ yí pé kó má di pé àwọn tálíkà àwọn ọkẹ ẹ má jẹ àwọn tí wọn ọwọ wọn ò tí ì tó tí kó mọ wọn a máa sọ pé báyìí pé ọmọ títí yín ṣe ti ní gbà wọn lẹ ni ẹ má jẹ orí bẹ o torí pé ọmọ títí yín àyàbí ọmọ tiwa a ti gbà wọn lẹ ní tòótọ́ o.

àwọn orin inú ìwé yìí máa ń dùn mọ́ yẹn. Gbà wá lọ́wọ́ ọ̀tá. Ìwàká. Kán lè mọ̀ pé ìwọ Ọlọ́run wà. Kán lè mọ̀ pé alágbára ni ẹ́. Gbogbo àwọn tí wọ́n wà nínú ìgbèkùn. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ò fi dàbí tí ò fi dàbí ẹni pé inú wa ò dùn olúwa jọ lọ́fẹ́ ọwọ́ agbára àánú yọ wọ́n síta. Fi ọwọ́ agbára àti àánú rẹ fi yọ wọ́n. Ìdí tí mo sọ pé ọwọ́ agbára àti àánú. Torí pé ẹni òbí ọwọ́ agbára bá jáde pẹ̀lú àánú ńlá. Ìṣẹ́gun pípé ló máa ń fà jáde wá. Ẹni òyẹn ni pé a kó àwọn tí ó jẹ́ kó ṣàánú a kó wọn sí ẹ̀gbẹ́ kan. A kó àwọn tí ó jẹ́ pé wọ́n fi ọwọ́ agbára mú a kó àwọn náà sẹ́gbẹ́ kan. Olúwa dìde pẹ̀lú ọwọ́ agbára àti àánú. Wá sọ ayọ̀ wá sọ ìbànújẹ́ wa nípínlẹ̀ Ọ̀yọ́ Olúwa sọdayọ̀ wọn lọ́wọ́. Ìbànújẹ́ ohun tó ń bà wá nínú jẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ má bínú pé mi tí ìdárúkọ orílẹ̀-èdè Nàìjíríà o. Ṣùgbọ́n ìlú bàbá tèmi òun ni ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹni òbínú àwa ọmọ ìlú bá ti dùn inú gọ́fúnà wa náà máa dùn inú àwọn ọba ọba wa máa dùn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìdí nìyẹn tí mo fi ní Olúwa dìde inú àánú àti agbára. Fi ọwọ́ agbára àti àánú àwọn tó wà nínú ìgbèkùn. Àwọn ọmọ kéékèèké tó wà nínú ìgbèkùn. Fi ọwọ́ agbára àti àánú rẹ yọ wọn. Wọ́n ti ọ̀rọ̀ rẹ tó wí pé ọmọ nìní ìwọ Ọlọ́run. Ọmọ inú sì ní èrè rẹ. Bí ọfà ṣe rí lọ́wọ́ àwọn alágbára. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ jẹ́ ní ọwọ́ ẹ̀. Olúwa dìde ṣàánú lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣàánú fún wa nípínlẹ̀ Ọ̀yọ́. Ṣàánú fún wa. Jẹ́ kí a rí àánú gbà látorí olórí wa nípínlẹ̀ Ọ̀yọ́. Jẹ́ kó rí àánú gbà tó fi dórí àwọn ọba. Ẹni ò torí bí wọ́n bá tí àṣeyọrí kan bá ti dé ẹni ò tó bá bá ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni ò bẹ̀ẹ̀ látorí olórí wa gọ́fúnà wa nìyẹn. A wá padà sórí àwọn ọba títí tó fi dé orí àwọn aráàlú. Iléyà kú ọ̀la Olúwa ṣàánú fún wa. Bá a wọnú àwọn alákatakítí ìka ènìyàn yìí. Bá wa lo bó ti tóbi tó kó fà wọn yà kó nínú ìgbèkùn. Mo tẹ̀ jẹ́ pé lé tí mò ń sọ yìí àwọn ẹnìkan yín mú. Bó jẹ́ ilé tí mò ń sọ àwọn nǹkan sọ pé àwọn a máa ń tọra wa jẹ́ ṣá. À ń gbàdúrà lórí àwọn tí àwọn alákatakítí wọn ò lè gbọ́. Àwọn Ọlọ́run tó ní ọkàn ọba àti ìjòyè. Jọ̀ọ́ ṣàánú fún wa. Àwọn tó wà àwọn ọmọ wa tó wà nínú ìgbèkùn yìí àtàwọn olùkọ́ wọn Olúwa fọwọ́ agbára àánú tu wọn sílẹ̀.

pẹ́ tí wọ́n ní wọ́n skul lọ nìyẹn orí àwọn àgbààgbà la máa ń lò títí di ago mọ́kànlá àbọ̀ máa lò yẹn àwa bọ́ sí abala àparí fàájì express sí apá abẹ̀yẹn torí ẹ̀yin olólùfẹ́ wa tó jẹ́ pé a jọ ń gbàdúrà ní òru àjọ wa gbàdúrà ilé ta ń lò lóru yẹn látago kan sí ago mẹ́ta ayé ò gbà wá mọ́ nítorí ibi tá a ṣẹ̀ṣẹ̀ kó wáyé àti bí gbogbo nǹkan ṣe ń lọ ní àgbáyé mo bínú pé nílé ráàyè gbọ́ wa mọ́ ní ọwọ́ olóru yẹn lago kan sí ago mẹ́ta lẹ mọ́ ń gbọ́ wa tẹ́lẹ̀ àbí mo bínú yẹn ago kan sí ago mẹ́ta kò sí o títí epo fi rọrùn lórílẹ̀‐èdè nàìjíríà torí dísù lásán bóyá bóyá iná dẹ̀ wá fẹ́ wá bóyá wá fẹ́ ṣe ẹ fẹ́ sanwó fún bóyá kẹ ẹ rà á ẹ lọ́run fẹ́ ràn yín ọlọ́run fẹ́ ẹ fẹ́ ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ ẹ lè gbowó wá àní o owó yẹn làwọ́ fi máa ra dísù ẹ wá ra airtime ẹ wá ra programme ago kan sí ago mẹ́ta kájọ máa gbàdúrà ọlọ́run lè lò yín ara ẹni o ọlọ́run lè lò yín o ẹ̀yin tẹ̀ ń gbọ́ ètò yìí tẹ máa ń gbádùn pé kájọ gbàdúrà tó jẹ́ pé ago kan sago mẹ́ta yẹn ti mọ yín lára kódà ẹ lè sùn mọ́ torí fóònù mi lásán hello sir hello afẹ́bá pastor sọ̀rọ̀ afẹ́bá prophet sọ̀rọ̀ ogun olúkàkú gan tẹ̀ ti gbàgbé pé ò bá máa gan lẹ́yìn ṣé wọn pè wọ́n ní wo sọ̀rọ̀ ẹyin tẹ̀ ń gbádùn alago mẹ́ta sí ago kan sago mẹ́ta ẹ mọ́ bínú tó jẹ́ pé a jọ ń gbàdúrà ẹ mọ́ bínú àti kókó ń kókó àwòsàn ti wà ní premier báyìí ẹni o premier tá a sì wà owó dísù lásán ẹni o àwa gan ń gbé fọlọ́run ni so bóyá abáwá rí ẹnìkan tó ọlọ́run fẹ́ lò ẹ lè gbé owó wá owó díẹ̀ náà lẹ máa san kẹrin ọ̀ságun kan ságun mẹ́ta bóyá ṣọ́ọ̀ṣì lẹ́yìn ẹ lè gbé ẹ ṣàgbéwáṣà ẹ máa bọ̀ a wà ń lé fún yín ẹ ṣe o.

alagbara. Ẹ ṣe o te n gbadun wa lati lati bi awa gumewa koja. Ẹ ṣe o. Ẹyin ti n gbọ wa ni awa ago kan si ago meta. Ẹ jẹ mọ binu. A jọ ma ṣe mejeji papọ. Faji Express ni o awọkọ si oju kan bayi. Awa ọkọ pa Faji Express apari eto yi bayi bayi. Apari e bayi. Onte na bamte man gbadun ninu eto adura si latago kan si ago meta. Ẹni o, abọ̀ sí abala ìyìn àti ọpẹ́ àti àdúrà. Abala ìyìn àti ọpẹ́ àti àdúrà ni a fi máa parí ètò tí a ń ṣe lágo mẹ́wa yìí. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa, ẹ jókòó ti ètò yìí, ẹ jókòó ti 32 FM. Ẹ máa sọ pé à nígbà tí wọ́n ti gbàdúrà wọn lágo kan ságo mẹ́ta, òun làwa ti lọ sùn. Ohun tá a bá ṣe lágo kan ságo mẹ́ta, bá a bá ṣe láàrin 30 minutes, kọ́lọ́hún ṣáà ti gbọ́ ni a ṣe fún entertainment. A ṣe pé kádùrà wa gbà ni. Ẹ ṣe o tẹ̀ ń gbádùn wa. Jẹ́ kí n bọ́ sí abala ẹ̀yìn àti ọpẹ́ àti àdúrà. Abala ẹ̀yìn àti ọpẹ́ àti àdúrà ni mo ń lọ Ifájí Express. Ẹ̀yin tá a jọ ń ṣe fàájì bọ̀ látàárọ̀. Ẹni o, lágbára Ọlọ́run fàájì la máa ṣe. Ẹni o, ìdùnnú máa wọlé tọ̀ wá wá pẹ̀lú ayọ̀. Ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà yìí, ẹ jẹ́ kí n sùn sí abala ẹ̀yìn àti ọpẹ́ àti àdúrà nínú ètò yìí. Abala tí ó kẹ́yìn nínú ètò yìí nìyẹn. Ẹni o, abala ẹ̀yìn àti ọpẹ́ àti àdúrà. Ẹ ṣe o.

0906200949. Ẹ lè kú sórí nọ́mbà yẹn. Ẹ tún máa bá mi ka Bíbélì nìkan ni kò pé kò sí àǹfààní pé à ń gbàdúrà fáwọn èèyàn. Táìmù yẹn kéré. Abala ìyìn àti ọpẹ́ àtàdúrà tó last ètò tí èmi bẹ̀rẹ̀. Ẹ mú gbàgbé pé Fàájì Express ni mo bẹ̀rẹ̀ láti aago kan aago mẹ́wàá títí di aago mọ́kànlá àbọ̀. Ṣùgbọ́n abala tí mo wà yìí ó ti jẹ́ ni mo ti sùn sí abala ká lọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ ní apala ọpẹ́ náà láṣẹ wa. Ajá ń ṣe ń jorin. Kí n fi ìyókù ká fi képe Ọlọ́run. A gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà. A gbàdúrà fún ara wa. Ẹ má bínú. Ẹ ní o lọ́gán tó dé. Ta ni à ń sọ̀rọ̀ ń pa lọ́gán bá ní lọ́gán tó dé ta ni wọ́n ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Ẹ ní o ìjọ tó bá ti dé wọ́n ń jà níyàn alágbára ni. Wọ́n ń jà níyàn ọba.